0: Akola wole lo uko me je o olotu oma adabanija taban soro npa radio ni pinle oyo mo le oso si o afenti oba nile balaye west radio 89.3 fm ibe lagbe waye ni oluyole mbadan aki gbogbo awon oludare radio bi o aki oga agba alakoso ati awon isogbe engineer ati gbogbo eyin presenters loko kan ejeji inu mi dun fun radio yi mo mo gbo gbogbo igba tori wipe ojo obe nikan sota ni bi e se nsa usa be ni nsa ti ibo e mo gbo ti ibo kedu kedu odun ma e mo gbo ta usa nbe na kwana na ngeja e mo gbo ti yoruba o je ki mo wipe radio eleyi o tun ni agbara ju radio elekun jekun lo adupe adupe pe okun ilosiwaju yo mo ba wa o akola wole lo ko mi je o olotu omo adabanija omo ni ija oba ti pere lokun atewe atagba omode ilokunrin lobirin oyunnu asedi e ma gbo west radio 89.3 fm
1: west radio 89.3 fm konga goma gbe
2: e file e mo yikuro west radio 89.3 fm nibe gongo lewa
3: asiko ti to lati gbadura fun gbogbo abiyama o abiyama
4: lọ́jọ́ ọjọ́ Tuesday 1 ni bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé sówó rẹ lọ fẹ́ àbí ẹ̀mí rẹ. Kábíyèsí Olódùmarè ọba mi ọ̀pọ̀ búlẹ́rú ayé àti ọ̀run o. Olórí ayé gbogbo pọmọpọmọ tí ò jẹ́ kẹsí ọmọ wọlẹ̀. Ọba mi kàbìtì kábìtì jàrà jàrà o. Gbogbo ènìyàn pariwo go go go go go go go go. Àsọ fakẹ́yẹ mọ ni bàbá alábí ọmọ yín ti gorí afẹ́fẹ́ o. Àánú tó sàn wọ́ ìwé àtọmọ rẹ ẹ máa bá pàdé lọ́sẹ̀ yìí. Gbogbo àwa tá a rí rédíò tó ní gbé jákira wa kú oríire. Nítorí lẹ́ni wòlíì rẹ̀ a máa tú àṣírí lọ́pọ̀lọpọ̀. Àwọn wo ló wá nílò àṣírí yìí? Àwọn tó ṣàkíyèsí wípé gbogbo lẹ̀kú ti tì mọ́ wọn. Tí wọ́n fọgbọ́ orí sí tí wọ́n fi ìwé tí wọ́n kà fi ṣe ṣùgbọ́n tí kò padà sí. Àwọn tí wọ́n máa wojú ọ̀run ní gbogbo ọgbà wípé Olúwa ẹbọ lójú rẹ wá. Àní ẹ̀yìn lẹni àṣírí tí màá máa tún ní òní ìṣẹ́. Ìwọ́ tó ti lọ lé àdúrà oríṣiríṣi tó ti lọ sunkún níbẹ̀. Nítorí òbí ọmọ méje kò sí kankan tó sànú méjèèjì ọ̀hún. Tó wá wojú Ọlọ́run pé ìkan nínú wọn bóyá yóò tiẹ̀ dìde tí ó ní omijó rẹ nù. Àní ìwọ lo ni àṣírí tí màá máa tún ní àárọ̀ yìí. Yes, àwọn tí wọ́n ti jí sí ọ̀rọ̀ fún wípé wọn lè bímọ láyé. Ẹ̀yin tí ọ̀rẹ́ ti kọ̀ sílẹ̀ tí ẹbí ti kọ̀ sílẹ̀ nítorí ìjì tó jà. Ìwọ́ tí ayé ti nà ká àbùkù sí wípé ṣé kò wá tán ọba yìí. Àwọn tí dókítà ti sọ fún wọn wípé ó kú ọdún mẹ́lòó kan tán máa lò láyé. Àwọn tí ìlàkọjá ti tìkọ́ ògiri tó ti dé góńgó imú wọn. Àwọn tó jẹ́ pẹ́pọ̀ tí wọ́n bára wọn yìí bó ṣe ń gbooru lójú wọn ló ń gbomijẹ́ lójú wọn. Àwọn ni wọ́n nílò àṣírí tí màá máa tú lẹ́ni. Ìwọ náà wò nígbà tí Jésù lọ ní ìlú Jericho. Ní Bartimeu afọ́jú gbọ́ wípé Jésù ń kọjá. Lójú ẹsẹ̀ níye rẹ̀ sọ. Kò pariwo wípé Jésù ọmọ Nasareti wò mí sàn. Kò pariwo wípé Jésù ọmọ Nasareti bọ lójú rẹ wà. Kò pariwo wípé Jésù ọmọ Nasareti rántí mi. Ìkẹyọ̀ kan ló tẹnumọ́ wípé Jésù ọmọ Nasareti ṣàánú mi. Nítorí ọmọ wípé àánú ló pọ̀ ń kù nínú ipò tó ń wà yẹn. Nítorí ọmọ wípé àánú nìkan ló lè jẹ́ kí Jésù ó wà ìwọ òun láàrin ọ̀pọ̀ ènìyàn. Nítorí ó ti gbọ́ nípa ìròyìn Jésù wípé ọba láàánú ni. Nítorí ó ti gbọ́ wípé Jésù kì í kọ̀yìn sí àbí àánú. Ó ń wò ó wípé tó bá jẹ́ ọmọ Nasareti tí wọ́n ròyìn rẹ̀ ló ń kọjá yìí. Dandan ni ó gbọ́dọ̀ fojú àánú wo òun. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí Jésù ti gbọ́ igbe tó ń bẹ̀rẹ̀ fún àánú. Kí á ká Jésù sì dẹsẹ̀ dúró. Ó ń wò pé ta ló ń kígbe fún àánú ń bẹ̀ yẹ. Ó ń wò wípé kẹ́nìyàn tó kígbe fún àánú ọ̀rọ̀ rẹ ti dójú rẹ̀. Ó ń wò pé ìkan tó jẹ́ kẹ́ni máa kígbe fún àánú. Ìyẹ́ túbọ̀ sí wípé ó ti mọ àṣírí pé òun ò kì í kẹ̀yìn sí ẹ̀bẹ̀ àánú. Báàmì àṣírí tí mo fẹ́ tún fún ọ̀nìyàn lọ kọ́ bí wọ́n ṣe ń bẹ̀rẹ̀ fún àánú. Nítorí kò sí ní ìrìn àjò ẹ̀dá láyé. Àkókò kan máa dé tó jẹ́ pé àdúrà àánú nìkan ló lè gbà ọ́ là. Àánú dẹ̀ rèé kò ní jẹ́ pẹ̀lú ẹni tó mọ̀ dúà gbàjì. Àánú dẹ̀ rèé kò ní jẹ́ pẹ̀lú pé mo mọ̀yàn bí mi ò mọ̀yàn. Ìwọ́ tó dẹ̀ ń wá kọ àánú ò ní jẹ́ pẹ̀lú bóyá ọlẹ́wà bó lẹ́wà. Àánú ló jẹ́ kí èsì tí lágbẹ́járí kó yàtọ̀ sí tàmùdò. Àánú ló jẹ́ kó oríṣẹ́ tí wọ́gán ọmọ bó ṣe ń ríṣe. Àánú ló jẹ́ ká wọ sùsùsùsù tá lọ ti dágbà sí. Àánú ló jẹ́ ká wọ ìgbésí ayé rẹ bí pé Ọlọ́run ṣòjóró. Àánú ló jẹ́ kí ọ̀rọ̀ ìdákọ́rú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lójú. Àánú ló jẹ́ ká nìkan kanlẹ̀kùn fún ọdún mẹ́wàá tí òṣìṣẹ́ nìkanlẹ̀ kan láàrin ìṣẹ́jú kan tó dẹ̀ sí. Àìsà ìṣòro tí àánú Jésù bá lè yanjú kò tún sọ́n tó lè yanjú rẹ̀. Bóyá ògbó eléyìí jẹ́ ìtútù sọ. Òṣùwọ̀n àánú tí Ọlọ́run bá fi wọ̀ ọ́ ló sọ ibi tó dé láyé. Òṣùwọ̀n àánú tí Ọlọ́run bá fi wọ̀ ọ́ ló máa sọ bóyá o máa pẹ́ lókè tó wà yẹn. anu t'Olorun o ti fi wo lo je kawo eyan ma foju ole wo aisa woli le bi anu ti sori ṣugbọn ti o ba ri anu ti o fi lo awon eniyan be si wo wi pe anu ti ori re dabi tadini eni pe a pada de eni kara anu lo gbe ebon mo ologo jade anu lo polongo mo ologo folore aisa anu Olorun a ma bi ibukun anu Olorun a ma bi wosan anu Olorun a ma mu ibeji jade lara eni ta aye ti pe lagan gbọ́ ti di ọ̀rọ̀ anú dé kò sọ tó kàn pẹ̀lú ìdájọ́ jésù ta ti sọ wípé anú ní ṣògo lórí ìtẹ́ ìdájọ́ èmi ò wá mọbi tá ti dájọ́ òdì fọ́mọ rẹ èmi ò mọbi tá ti dá májẹ̀mú òfó fọ́mọ rẹ èmi ò mọbi tá ti dájọ́ májẹ̀mú àṣìṣe fọ́mọ rẹ jésù ọwọ́ sódò rẹ pẹ̀lú ẹ̀bì àánú pé nínú ìfẹ́ rẹ kó o bá wa fi àánú parẹ́ ìwàásù lórí àánú ìmálọ́mọ́ parí ẹ̀ ní kọ́lá omi òkúta fẹ́ pínlẹ̀ ní àádọ́ àánú ni mo ti ní ká gbà sí i sọrí ìlàkọjá tó lẹ tí mo gẹ rò pé kò lè ṣe jẹ́ abẹ síwájú ìtí àánú láàárọ̀ yìí káwá lọ́jọ́kọ̀ ká lọ dúró di èsì ìwọ gẹ máa jẹ́rìí sí wípé rere ni olúwa tó wá ni mo gbàṣẹ lọ́wọ́ ọba láàánú pé kò ṣe àánú rẹ lẹ́nìí àánú yanjú ìṣòro ìwà àtọ́mọ rẹ kó o tó jáde láàárọ̀ yìí àánú ọlọ́run síwájú rẹ jẹ́ kúkú sọ wípé àánú ọlọ́run ò ní ká kúrò lórí ìwà àtọ́mọ rẹ nígbà gbogbo àánú tó ṣọ̀ wọ́n nínú ìran rẹ ó torí rẹ ó bẹ̀rẹ̀ àánú gbé ọmọ rẹ rò àánú fẹ́ ọmọ rẹ sọ́kè àánú tí ó dàbí àlálẹ́ tí àwọn ẹlẹ́gàá ó yá gbà ọmọ rẹ gbà gbà ọbọ mi funfun bọ́lá kò ní jẹ́ ká fi dúdú bu ọmọ rẹ mọ́lẹ̀ igbó rẹ ọ̀nà rẹ ọmọ rẹ ò ní wọ gbóògùn owó ṣe kọ́kọ́ ọmọ rẹ ò ní wọ owó tí o ayé ọmọ rẹ kò ní dún ọlọ́bìnrin yípo ọmọ ọlọ́lá lọmọ rẹ kò ní rẹlẹ̀ o ìyá ò ní jẹ́ tọmọ wà ayé ò ní yan ọmọ rẹ jẹ́ o Psalm 72:12 olúwa yóò gbà ọ́ tọmọtọmọ Jeremiah chapter 20:11 ogun kò ní borí ìwà tọmọ rẹ àràkú láṣọ gbẹ́gi lórúkọ jẹ́ tọmọ rẹ ò ní wà kìsà ara yóò fẹ́ kára rù kásọ̀ lórúkọ jẹ́ tọmọ rẹ máa ṣe rere nílé aláàyè abiyamọ ayé sàmì ayé òní rọjò lónìlónìí wá kí ọ lórí ọmọ inú ilé o àdúrà mi rè mọ káwọ́ mi sókè ìrànlọ́wọ́ òjijì ó yá kó yọ sí ọ lẹ́ni ọjọ́ túnṣe iyì àti ọmọlúàbí ìwà tọmọ rẹ ò ní sọnù jésù olúwa wa ẹ̀yin aráalé ọjọ́ sunday ni mo mà ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wípé ọmọ sísí yìí ẹ̀sọ́ ti ń wọ́ fún ọdún mẹ́ta àánú mà ti dá padà sílé ìwọ náà bá mi gbọ́.
5: Mo dúpẹ́ o nítorí pé ìpè yìí ó sọ ẹ̀gàn mi dògó sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ. Ó jẹ́ kí tọ àwọn oníyẹ̀yẹ́ kó gbẹ mọ́ mi lára. Mo ti wá ọmọ mi láti bí ọdún mẹ́ta.
6: Ọdún mẹ́ta.
5: Tí mo ní sí mi sọ́lá kúrò lé mi ò rí. Tí mo sunkún lórí òkè gbogbo ilé aládùúrà ilé wòlíì. Mo wá dúró lórí ìpè bàbá mi alábíàmọ́. Bàbá mi Fákẹ́yẹ. Ó sọ yẹ̀yẹ́ mi di ayẹyẹ. Ọmọ mi wọlé ní. Ó wọlé ló kọjá láyọ̀ àtàlàfíà.
7: Ó ti padà sílé.
5: Ó wá bí báyìí.
7: Sọ́mọ yẹn gan wá bí.
6: Ọmọ bàbá yìí.
7: Ṣáàtì ọ̀nà ilé yìí. Ọdún mélòó lẹ́ẹ̀ fi rí wọn mà.
6: Ọdún
7: mẹ́ta àtàbọ̀.
5: Bẹ́ẹ̀ni tọ́mu lọ Mali.
7: Mali.
5: Bẹ́ẹ̀ni.
7: Fúnra ìlú wálé àbí.
5: Bẹ́ẹ̀ni sà. Ọlọ́run Fákẹ́yẹ ló mú wálé o.
7: Gbogbo ẹ̀yin tí ọmọ yín ti há sí ìrìn àjò. Ọlọ́run kò ṣàwárí ọmọ rẹ jáde. Kí ló dé tó kì í pe màmá láti Mali?
8: Wọ́n gba fóònù mi.
7: Ọmọ ọdún mélòó ni ọdún gbà tó lọ?
8: Ọmọ ọdún 16.
7: Kí ló dé tó gba fóònù ẹ?
8: Ìgbà tí mo pe mọ́mí mi tí mọ́mí mi ń sunkún ẹni tí mo wá lọ bá ń bẹ̀ wọ́n dẹ̀ sọ pé kì í má pe mọ́mí mi mọ́.
7: Iṣẹ́ wo náà ló ń bá wọn ṣe?
8: Iṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ bá.
7: Lótẹ́ẹ̀lì ojú rẹ ti rí kò ṣe é sọ nílé o.
8: Bẹ́ẹ̀ni.
7: Èló náà ń fún ẹ lóṣooṣù?
8: 20,000.
7: Ó kéré o.
6: Ní Mali ìlú òyìnbó.
7: Ilé òyìnbó. Báwo ló ṣe ráyè padà sílé?
8: Mo sá kúrò ń bẹ̀. I have injection in my hand.
7: Who gave you the injection?
8: The woman.
6: What's the injection for?
8: She said I cannot born again.
7: Oh Lord, five years. Mama, for 5 years.
6: 5 years.
7: Ah, ewego lara omo ike.
6: Jesus Christ Olugbala.
7: Tọmọ yín bá lóun fẹ́ lọ ìlú òyìnbó ẹ bèrè irú ìlú òyìnbó tó ń lọ o. Ìlú òyìnbó ó jura wọn lọ.
6: Ó travel out.
7: Ibo ló lọ ni kò jẹ́ agbọ́wọ́ kábọ̀ pàdú àti kó padà sílé láyọ̀. Òun ni ẹ̀ ń sìn ó ní wọ́n fún un lábẹ́rẹ́ pé kó má lóyún. Mo tiẹ̀ bá yín dúpẹ́ màmá. Ẹlòmíì ò rọ́mọ tiẹ̀ mọ́. Ẹni fẹ́ gbàbẹ́rẹ́ pé kọ́mọ rẹ má lóyún láyé fún ọ.
6: Olúwo!
7: Ẹni fẹ́ màmá bá tọmọ rẹ jẹ́ sórí ìdúró. Tí ẹ bá ti náwó lọ́kẹ̀ mi ọmọ tí mo lè ṣe mọ́. Lórúkọ jẹ́ ọmọ rẹ ò ní gbàbẹ́rẹ́ má lóyún o.
6: Ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀.
7: orisirisi la te ma n gbo lori abiyamo lojojumo mo ba yin dupe pe pada ro mo yin o omo yin ma loju o
9: amen
7: o ti pada dodo jesu ise abere yen baje leni
9: amen
4: gbogbo eyan to ba ti n bo ni kola leni a ma mu igbale kokan dani ma nu ete wa lo fi gbe ile ati sobo efo osu mefa to ku yi ba le ni kola agbado ejaye leko lona AIT yen so bo lokada kon gbe lo si classic arena hall ago mẹ́sàn-án ni ò wá rí re gbà bẹ́ẹ̀nìyàn bá gbàdúrà ànú dandan ni ó gbọ́dọ̀ rúbọ àánú ọrẹ títẹ̀ ní bọ́lọ́run bá ṣe mí sí ọ ni kò ṣe fi ránṣẹ́ èmi jẹ́ àgbàgbọ́ wípé kò sí ọrẹ tí ènìyàn dá tó dá àdánù ọwọ́ tó fẹ́ fi da tẹ̀ síwájú àánú kò fẹ́ ṣe owó ọrẹ wò ọwọ́ tó táyì ó yá lọ fi gba àánú o ọlọ́run bàbá alábìyàmọ o ààyè ló wà hálù yá o.
10: Hello, hello, prophet. 0906057111 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
4: Abiyamo.
11: Nǹkan wo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

0: It's Wells Radio 89.3 FM. Magic.
1: Fẹ́ polówó ọjà yín lórí rédíò. Tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé tiyín lárugẹ. Owó owó ò ga jára lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀. Iléeṣẹ́ ńláńlá àti kéékèèké. Ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀. Ẹ wá gbé wò. Ẹ jẹ́ wò. Ẹ jọ̀ wò. Ẹ tọ́ wò jọ́. Ọ̀gá ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
0: The time is 8 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Láti ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago mẹ́jọ àárọ̀ lù.

0: tó a jẹ́ pé ká máa kíra wa kó ojúmọ́ kó ojúmọ́ kó ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ bá ti ń láǹfààní àti mọ́ gbọ́ wa lóòrò ọ̀tún ní níbi gbogbo tọwọ́jà àkànnì yìí bá ń láǹfààní àti fẹ́dé ọ̀dẹ òdòbí ṣàlàáfíà lájí àjíire bí o ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ ẹ̀kú àtàárọ̀ ẹ̀kú kìràkìtà kó lè dáa ẹ̀kú làálàá kó kó jẹ́jẹ́ kí gbogbo ó lè jọra wọn yòókù jọra wọn láṣẹ lódùmarè àsìkò bí gbogbo nǹkan ti ń lọ bí ti ń rí lórílẹ̀‐èdè yìí dúndùn rẹ̀ ń lájẹ ẹ̀ẹ́dọ́dọ̀ báyìí lọ́sàn ó so lágbára olódùmarè tó òní ọjọ́ alágbára lòní òní lọ́jọ́ keje oṣù keje lónìí kan kọrin ó pé ìlàdí àkọ́kọ́ ọdún tó kọjá mo ti là á já ẹ mórí bàbá wa nation.
1: A máa gbé lọ.
0: Ìwà ń dúpẹ́ pé àánú mórí gbà ibi ti gbá wọn kan lọ ikú ti gbá wọn kan mẹ.
1: Tí èèyàn bá rí àánú gbà yóò ó ń láti wọn dúpẹ́ ni ẹ mọ̀ pé ìjì tó jà nínú ọdún yìí ó ti pọ̀ jù pọ̀ jù ó pọ̀ kọ́lọ́run elédùmarè ṣàánú wa ni.
0: Káwa náà dúpẹ́ ni àánú la rí gbà torí ìlàjì àkọ́kọ́ tá a lò lọ yìí tá a tún ti bọ́ ọ́nú ẹlẹ́ẹ̀kejì ìlàjì kejì ìdàtọ́ ọdún ti dá méjì o ti dá sí méjì gbà báyìí ìlàjì ẹlẹ́ẹ̀kejì láti bẹ̀rẹ̀ látún ti lòní tún wá lọ́jọ́ keje náà làjẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀pẹ ló yẹrú ọjà dúpẹ́ ni ọ̀pẹ ló yẹ wá ká mọ̀ dúpẹ́ ká dúpẹ́ pé òkun pa àtún wà láyé àtún wà láàyè tó ò ní ń lọ́jọ́ ṣẹ́gun ọjọ́ keje nínú oṣù keje ọdún 2026 bá a ti ń sọ̀rọ̀ nínú kùlúhàn ẹ̀hín aago mẹ́jọ ó ti kọjá àṣẹ́jú méjì òwúrọ̀ lagbọ̀n ọ̀dọ̀ wa ń bí àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́ ń lètò tí ń gbìnàyà tí ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ lọ́wọ́ tẹ̀ ń láǹfààní àti mọ̀ gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm ibẹ̀ lẹ́tí ń láǹfààní àti mọ̀ gbọ́ wa lóòrọ̀ tò ní ẹ̀mọ́ gbẹ̀pọ̀ ń bẹ̀ ẹ̀yìn òkè díẹ̀ sí bóyá ẹ̀yìn wá tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ẹ̀ka àbọ̀ o ẹ̀sùn tẹ́ ẹ darapọ̀ mọ́ wa o ẹ lè lọ gbójú oge wò wá kẹ́ ẹ wo bá a ti ń ṣe nínú ilé agbára nínú kùlúhàn ẹ̀hín tẹ́ ẹ mọ̀ wò wá life and direct inú ẹ mọ̀ wo bá a ti ń ṣe ketekete gbogbo bá a ti ń mẹ́nuba láti máa mẹ́nuba àwọn ìròyìn ọ̀hún láti máa pẹ̀kẹ́ lò ẹ mọ̀ wò wá ketekete lójú òpó facebook wa wells radio 893 fm fan page wells radio 893 fm fan page níbẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ gbójú oge wò wá ẹ lè bá wa pin káàkiri ẹ nífẹ̀ẹ́ sí ẹ mọ̀ láìkẹ́ ẹ mọ̀ sí ẹ rẹ̀ ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ mọ̀ pín kínní ọ̀hún kálé kákò kí àwọn tó àwọn èèyàn tí ò tí ì mọ̀ kán lè bá a mọ̀ pa àtún ti dé àtún ti bẹ̀rẹ̀ ẹ káwọn èèyàn lè gbọ́ bí nǹkan ti ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti mọ̀ ṣe lórí ètò yìí káwọn ìròyìn tí bá ti ń jáde lójoojúmọ́ báyìí làwọ́ mọ̀ náwó kọsọmu a sì mọ̀ gbé káfíìn adalẹ́ pé ó tún ti ṣẹlẹ̀ ó tún ti jálẹ̀ gbé bí àpò èlò bọ́ bí àpò rẹ̀ sí o ẹ̀yàwó sì mọ̀ gbé fún yín báyìí láàmọ̀ jẹ́ mọ̀ pé báyìí ló tún ṣe rí lágbọ̀n bí o báyìí ló tún ṣe lọ́ bí o bó tún ṣe jáde lóòrọ̀ ilé o tá a sì ní jẹ́ kété yóò dé sí kankan nínú àwọn ìròyìn ọ̀hún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò yìí èmi àti àyànnà náà mi lájọ mọ́ ń kọ̀wọ́ rìn yàtọ̀ sí èmi àtàwọn ìwé ìròyìn mi tá àjọ kóra wa jọ àyànnà náà mi náà ẹ ti mọ̀ bẹ́ẹ̀ mi ti mọ̀ ń pè wọ́n aládé bọ́ìsì ambassador wálé ẹgbẹ́ wò mí wọ́n ti wà nínú kulu pẹ̀lú mi aládé bọ́ìsì náà ambassador ẹ kò ojúmọ́ ẹ bá ń káwọn ara lé.
1: Aládé guest. Tó adúpẹ́ pé òkun adúpẹ́ lọ́wọ́ èèyàn ọlọ́run ọba tó dá wa sí ọjọ́ òní lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ambassador wálé ẹgbẹ́ wù mí gẹ́gẹ́ bí àwa ti máa ń sọ ń bí a máa ń pa ìrònú rẹ ni ká pa ìrònú rẹ kí gbogbo nǹkan tó bá jẹ́ pé ó wà nínú ọkàn wa kó túká karawó túká ìdí nìyí tí ó fi jẹ́ pé àjọ máa ń pẹ̀ kẹlu ra wa. Mo kíyìn o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá sí ètò àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní ketekete bóyá inú ọkọ ni bóyá lé epo ni ibi yòówù tí ẹ bá tiẹ̀ ń gbọ́ wa kódà kó jẹ́ inú ilé lẹ bá wà tàbí níbi ọjà yín yí sí west radio 89.3 mo dẹ̀ mọ̀ wípé lágbára lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di bẹ́ẹ̀ ni ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ ó yọ ọlọ́run.
0: Ẹ tí ìdákọ yín o.
1: Tọ́ ambassador wálé ẹgbẹ́ wù mí mo tuntun dá lẹ́ẹ̀kan sí i ó ti gbàgbé ni ìgò rẹ̀ yóò ti ẹ̀ jẹ́ kí.
0: Ambassador wálé ẹgbẹ́ wù mí bàbá wa nation e kaaro ohun won na le ti lanfani ati gbohun emi ati won la jo se kini ohun lo ro to ni ti o fi don te gbogbo o fi kan si o ko temi o yi pada o oye olorun ade ko ke lo ko temi je

0: ẹka bọ̀ padà látòjú ọjà náà àgbéyẹ̀wò ròyìn agbọ́mọ̀gbẹ́ sì ń tẹ̀ ọwọ́ iwájú ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM òun náà lẹ́tí láǹfààní láti mọ gbọ́ wa kìtìkìtì lóòrọ̀ tò ní ẹ mọ́ gbàgbé ẹ lè lọ gbójú oge wò wá kẹ bá wà nífẹ̀ẹ́ kẹ bá wà pin kálé kákó fún àwọn aráalé kànlẹ̀ láǹfààní àti gbọ́ gbogbo ohun tá a ti ń pẹ̀ kẹ́lù látàárọ̀ àti láti bá wa dá sí lójú òpó Facebook wa Wells Radio 89.3 FM fan page ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín àríwísí yín ẹ fi sọ̀wọ́ àáká jáde bóyá ẹ̀yin ò fẹ́ pè wọlé ẹ kàn fẹ́ fi èrò yín hàn àti ìwòye yín lórí àwọn ìròyìn tá a ti ń mú látàárọ̀ ẹ fi sọ̀wọ́ sójú òpó Facebook wa Wells Radio 89.3 FM fan page àáká jáde ó yá ẹ̀jẹ̀ sójú òpó ilẹ̀ 0915 333 4893 0915 333 4893
1: Hello,
0: ẹ ṣe ń sọ ìbá wa dá sítò ìwọ́nà àwọn ìròyìn òun lè fẹ́ bá wa mú
1: lọ́rọ̀ yìí irú ìròyìn tẹka náà òun la fẹ́ dá sí bàbá one nation náà òun náà ti sọ mọ́rọ̀ tẹ mọ wọn ní yorùbá sọ wípé tírọ bá lọ lógún ọdún òtítọ ọrọ ó bá kò sì sí ni wọn ní ajá eré tí ajá bá fi ogún ọdún sá irin fàájì ló máa jẹ fún ẹṣin ọrọ ìdálórí adéyẹmí àti ìjọba àpapọ ẹjọ ń torí ọlọrun nígbà tí adéyẹmí ṣẹ ó dẹ ti jọwọ rẹ ó sọ pé òun ó lọ sílé ẹjọ kí ló dé tí wọn lọ ń gbé bàbá ẹ ẹni tí a ló ṣẹ ó ti lóun lọ lé ẹ ó ní káwọn pàdé ilé ẹjọ tó bá yẹ pé kò jura ẹ lẹẹ ní ìsinmi àbáṣẹ pé kẹ máa lé wọn káàkiri kí ló fa pé ẹ ló máa gbé àwọn fámìlì ẹ ẹjọ ń torí ọlọrun ìjọ tá à ń sọ yìí ṣebí inú federal secretariat ní ọfíìsì matthew adéyẹmí wà pẹ̀lú 300 workers ṣé adéyẹmí ló ń fi owó oṣù ẹ san ṣó ń fowó tí ẹ san owó 300 workers ní tí ìbá ṣe péjọba àpapọ̀ lọ́wọ́ náà ẹ̀ kò sí o ẹ jẹ́ ká ọmọ yorùbá ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o kò sí tó lè ṣẹlẹ̀ láyé tinubu kàn bá ọmọ yorùbá lójú jẹ́ ni
0: ẹ má jà sọ
2: pé bí nǹkan bá ṣe ká wa lára náà
0: ni a ṣe gbé kalẹ̀ òní kẹẹmú kẹẹbá wa sọ pé báyìí
2: mo ti rí tí o ṣe gbé má ṣe lọ gbé wọn yẹn ó dàbí ẹni pé kò ṣe fẹ́
0: sá sọ fún wa pé báyìí làwa ṣe ríròyìn ọ̀hún sí o ntẹ mi ríre o ntẹ mo nípa rẹ rẹ o ẹ má jà sọrọ kò bá kò pé síjọba kò tọnà ẹ dákun mo ti bẹbẹ o ẹ lóò ẹ ti wọlé ẹ kó ojúmọ o. Ẹ kú ojú.
3: Ẹ káàárọ̀
0: sá o. Ọkọ yín àti ibi tẹ ti ń pè wá.
3: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni láti kú ọlá pàtà.
0: Ẹ
2: káàbọ̀ sá.
3: Àwọn èmi kan ṣe appreciate effort yín ni torí iṣẹ́ gidigbẹ̀ ń ṣe ń bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ náà àtàdé ń pè ní ta ó yí wa ká má sọ nǹkan mi. Ẹlòmíì mọ̀ ìpótọ́ kí ní tìlà ní kí ẹ̀ta ṣe ká dá sí àfi ń ṣẹ̀tàn wá láti dá sí orí ọ̀sẹ̀ lání. Ẹ má jẹ́ kó rẹ̀yìn, ẹ má jẹ́ kó sùúrì, ẹ má tẹ̀síwájú. Ẹ̀yin ikọ̀ well with you. It is well with you all.
0: Amen, sir. And you too, sir. Thank you very much, sir. Ẹ ṣe o, ẹ ṣeun àdúpẹ́, ẹ ṣe púpọ̀. 0916-893-1000 0916-893-1000 àyìnà fọlárin wá
2: àwọn bàbá wa ẹkẹdẹ kú ọjọ mẹta
4: àwa nìyẹn yóò fi kú dá
2: àmì kò ní rẹyìn lágbára lọwọ lọ
4: abá lẹnu àwọn bàbá wa àtàwọn ọyá wa wọn ní ẹni agbójú òkùnlé kò
2: jẹ ní agbá bẹẹ ni sà
4: a máa dunni jọjọ títí tó bá tiẹ ká bá funfun tábà lọ bá dúdú padà bá dúdú ń bẹ imandu yo ga o are yo are wa yoruba ni ati la yoruba ni prince na yoruba ni yoruba erunuwo e ma fe to bo e se o
0: e se o e se o baba ina bo larin wa
2: yoruba ronu
0: ani ki yoruba ronu yoruba ronu o yoruba n para won nitori owo oda eje mu pe yi ko to de pa sabo mu eh pe ohun ti rebete te ba le ba wa tun mu
4: I'm telling you the truth.
3: Lagbara Olorun oro yi oro gbogbo wa yi Olorun
0: ami
3: baba e ti se de
2: e se gan sa e se
0: eh ti mo le bete ayayaya te ba le ba wa tun mu pada e se ipe ohun re bete ni o elo e ti wole e ku ojumo o
5: e ka re e ku ojumo mi
0: ka ro sa ya wa oruko yin ati bi te tin pe wa
5: Elizabeth oruko mi mo pe lati apata
0: ese wonu e le fe ba wa munu awon royin ohun
5: eh ile ise so pe awon dokita won lo si oko
0: bia
5: o gaga bi baba se so won le ma lo soke o gbogbo won ni won wa bo se ma bo eni won tun won ma bo ebi owo ton gba nbi bayi ko so won jan ise ton se owo ton gba owo ko to rara ewe ni jo meta ina ni won se minimum wage minimum wage ti won se gbogbo keto kan lo effect minimum wage awon eyan se ni suffer awon osise ti suffer awon health attest gbo pe ti won ya so die lowo awon kitchen as other paraparapa keyan ma sise 20 years ko ma gba won 170,000 ba lo se fe jeun lo se fe bo omo lo ma bo yawo lo ma bo ebi ko so gbon ko ma lo soke oku ko si check and balance la ni country Baba Tinubu won ma gbowo fa awon governors awon gomina owo to gbe fun won won check won rara won obe won wo won monitor iya si je awon workers bo awon eyan won sise ni bi ko so gbon ta won dokita ma lo ki fun dadi won ni so olorun ran wa lo
0: Eseun ya wa te pe te ba wa da sito yi eseun koko oda e din to mo pe yi elo e ti wole oko ojumo o
3: oye omo
0: e karo sa
3: e karo
2: e karo
3: mo se
0: yes sir
3: baba o
2: yes sir yes sir e se gan sa o
3: e ku oro lu
2: yes sir
3: seri e ma binu sa o lati jo te pe ti gan ju o emi ko de soro yi o ku se ju cake river attack e ko si ti o emi o ri government to ti percent so so one thing of you ni o tumo se wa re ta rin lowo yi o ni ti corruption di ni Nigeria yi corruption o da bayi tele o ṣugbọn ni bi ti corruption de duro le ni aba ti o ba ti o fi pe to o ba jiwo ijoba ti won lo se bi o se se soju abi ki won gbe idajo ododo dide lori awon jegudude ra lori lede Nigeria yi ha anu awon momo wa lo se ni kolonjo ko da gbogbo wa ilu yi olo ma jo collapse lori corruption
0: oda e seun koko eh lojo po Facebook awon eyan wa tin fi ari wi se won awon ti fin sowo na ateran se won ni oja sowo ola oja sowo ola mele kan oja sowo na loje oja sowo olamide kan won ki wa ko ojumo aderonke akorede oladele awon na soro lori oro epo won ni adeku won ko han ko faran leya awon ile epo won ni nkan ko yi pada lati bi ose meta won ni ti owo epo to ti jawale lati ogofa owo le okere dola si adorin laarin to ti bo si bi adorin si ogorin owo le okere dola won ni kini awon o faran ko faran lawon ile epo ko han pe nkan kan jawale lori e na e wo won lo jawale lati ogofa si adorin si ogorin Nigeria won si nja naira beta 3 naira lori e e wo e je mu pe yi elo e ti wole oko ojumo o
3: ekaro
0: ekaro sa oruko yin ati bi te tin
3: ko wa
2: ekaro era sa
3: olu lati ori ole nta
2: ese kan sa
3: e ri awon omo wa to si di bebere ti leke wa nje pelu awon igimo won yin ti won se orile ni bo se wu mo se ile yin ba mu ni pelu awon to wo won le ba won sise o na ni awon o gan to ba ka won o to ile yin ba ara won ma pe awon to ba se are lorile ile ejo sa se o lo di pe ti won ba nwo bi nkan se lengba ye ko omo orile ile awon abi abi ti won abo ma le ni bi awon to ti se ru control orile ile to ti se asiwaju ti won ni mi ba ku won sa kesi lati ma ba won so gan ilu sa jo wa na ni aba ni ilu mo mi ni to ba se ri mo ti le ke ba ja ni oju ago se awon to ba jo ti won le duro sa abo won lo ma bere ah ile ke be ti aba ku ku ti ko de gbo de okay olora ban aba wa si o agba odile di wa sile o tori ti won o ba se o to mo ko to di ko kuro nbe bawo ni ojo wa ti odile di ayeya yo baba lo yi ma record it ke se n gogo eto so ma se pe n ko ma fi fori seyin lo se lo to da o
0: e seun
3: ko fo di social ni lo ga e se pelu olopa ni joma ki on gogo ko le ma lo bo si ye ku lo kala bi a ko le wa nibi awon olowo to ma fi so ma fi gbe ra fo anu olohun la bi wa laye o so awan gbadura fun bi ko lo je won ni ronu ko lo fun won ni ogun to ma ma fi se won de gba fun olohun bi esin lagberu ta si olohun
0: e ja fe lomi na lanfani e se o e seun pupo e seun baba
3: eh won ma lo won wo fun awon to lo
0: lojo ko Facebook ko wa Wells Radio 893 FM fan page lori number 0916893 1000 la won number to wonu ko lo ro to ni lati ba wa da si echo ja felomi la nfani elo e ti wole oko ojumo oruko yin ati bi te tin pe wa
3: hello e ku se e ku oro lu
0: yes sir lo lo nse
3: ope ni olu ati olukayo de ni o
2: yes sir
0: lati ko la pata da si e seun
3: haha sheri ti oro to sele ni ile ise ijoba emi o pe won osise ati toro epo owo ise lo wa ni agbo to ye kokoko dide omo nlc but o de pe nta ti je dodo ko ni le so dodo mo eri ti bo to je awon to lenu nbe ko se ko won elite wa awon lola gugu e je ta le ri to dasi won le dasi to se tan fa so na be si fa so ro ise wa yi asa ko se ta de ko won ijoba to se koja tori mi ro to si si yen se dide mi se mi ro pe sa yi ni o le je sa yi ni tele se dide o ko o ni ko ko ti awon ko ti opeti laiye office yebo ewu asko lo dide lori oro lede ko lo ko dide ko dide ko lo dide lori oro lede lo ko gba lo ma bere se ja si olorun
0: so
3: e se suyo tai
0: gbogbo ọ̀dà ẹ ṣeun o ẹ ẹ̀já tó fẹ́ lòmí láǹfààní ẹ lójú òpó facebook wa wells radio 893 fm fanpage ẹ fà rí wí sí yín èrò yín ẹ fi ṣọwọ́ síbẹ̀ 0916-893-1000 0916-893-1000 àti 0911-33-34-893 tó fi mọ́ 0911-33-33-893 ẹ̀dàkùn bá a bá pè wọlé ẹ mọ ìjà sọ̀rọ̀ kò bá kò gbé sọ́mọ làkejì ká mọ́ sọ̀rọ̀ kò bá kò gbé sí ìjọba ẹ ká sọ èrò ọkàn wa ká mọ́ sọ ọ̀rọ̀ tí ò yá sọ lórí afẹ́fẹ́ ẹ̀dàkùn ẹlò ẹ ti wọlé ẹkú ojúmọ́ o.
6: ẹ máa kó ètò sá.
0: ọlọ́run ló ṣètò ẹ̀wẹ̀ ẹkú ojúmọ́ sá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: ẹ ṣe brother Dowu. Ekaro.
6: Ẹjọ́ solution ti èmi kọ̀ rípa àdìṣe ni wípé ṣé mẹ̀kúnù ló wáyé lásán ni nígbà tí àwọn ọ̀daràn wà níbẹ̀ wọn lọ ń mú bàbá tàbí èèyàn kí ló ṣe gbàjàdúrà nílẹ̀ àṣọkọjọ́ òfin mo kọjọ́ òfin náà pẹ̀lú adúrú ẹ̀sùn tó fi kàn wọ́n yẹn.
0: Ẹ̀sùn sì ni ilé ẹjọ́ tí mo kó jẹ̀bi ẹ̀sùn ẹ̀sùn náà fi ń kàn yàn ilé ẹjọ́ bá ti dá yàn lẹ́bi pé èèyàn jẹ̀bi ilẹ̀ tó le kó jẹ̀bi.
6: Ẹ ṣe gọ̀mà kí ló tàn lọ investigate ẹ̀ kí EFCC kó invite ẹ̀ wọ́n ṣe lọ bí bàbá ní bàbá òun ń kọ́ kí ló tàn lọ gidi tí tàn lọ gbé òun náà ìyẹn tó báyìí ní number two ìyàwó ààrẹ màmá wa wọn sọ pé òun gbé ẹ̀fọ́ sí compound ṣé ìlú tí òní security ló ń gbé ẹ̀kọ́ sí compound àwọn ọmọlọ́gbọ́n tó ti kó lọ láti nǹkan bí oṣù kan àtọjọ́ mélòó kan ní orí lóko gọọmẹ báwo ló ṣe bá wa ṣe ọlọ́run wà oníkálukú ló máa fèsì ìdájọ́ tí ẹ máa tó tó lọ́mọ.
0: ẹ̀dà ẹ̀ ṣeun lórí ọ̀rọ̀ tẹ mẹ́nuba pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire ìròyìn kan jáde lánàá lórí akitiyan ìjọba tí ń tẹ iwájú tí wọn sì ṣèlérí páwọn ó rí àrídájú páwọn dóòlà àwọn ènìyàn náà láyọ àti ní àlàáfíà táwọn ó sì dá wọn padà báyìí sọdọ àwọn mọlẹbí wọn. Dada Babatunde ṣeun lójú òpó facebook wọn ní àwọn ilé epo kan wọn ni wọn ń ta epo wọn ni wọn pa oye tì wọn ń ta epo rẹ ní ojú pátákó tí ẹ bá ti wọ ilé epo lè máa rí pé iye tí wọ́n ń tà á kò wá sílẹ̀ ìjọba sì ń wòran ó dà ẹ́ wọ́n ní iye tó ń tọ́ ò wá sílẹ̀ wọ́n ní ìjọba sì ń wòran lórí ẹ̀ ẹ̀wẹ̀ díẹ̀ mú pé kò tó dé pa àwọn ìṣẹ̀lẹ̀ yìí. ẹ dákun ẹ bá ń kúrò ní ẹgbẹ́ rédíò yín o.
7: mo ti kó ń bẹ mo ti kó ń bẹ ẹ lu ẹ kó
0: ètò. bóyá ẹ mú pápá àpá ẹ kó ojúmọ́ ó kọ yín àti ibi
7: tẹ̀ ẹ dákun abẹ ìjọba ni ààrẹ wa ni mínísítà fọ petroleum kó dákun kọ bá kó pàṣẹ fún àwọn ilé epo tí wọn mú owó epo wálẹ àti owó díṣù àti owó gáàsì ìyẹn bẹẹ matthew adeyemi tí wọn ní ó ní wọn pọn sílé iṣẹ fún ní ilé ààrẹ ṣé àwọn ìjọba ò mọ sí number one kí ló wá dé tó jẹ pé bàbá ẹni yẹn ni wọn lọ ẹni yóò sá lọ nà. se babe lo se ni nbe du yagbado loko ti en wa n ba ejeji le tinu le so yo ri be oro ile de Nigeria yo mo o ma n fe amuju to gidigidi gan awon ojo ba wa won mo kan kan wa n pa ni ti won da ku ti won o ti gbagbo n baba se baba ko lo se na o omo to se o ti sa lo
0: esun
7: o ti n se apatenu je won ke awon awon bayi bayi la won jo wa n be se joba o mo n pa yi ti o sele yi ni ebe ofisi ebe ofisi ijoba ayatoroki ni won si ofisi fun eni yi
0: esun
7: a ti mo pe won mo deny pe ko ri be e kan ten general ti deny pe ko ri be central bank won si ni house won ni central bank ni o ni ni orile de Nigeria interfe la ri o omo won o se di bebere won si tile ke king ko mo fi re wa je ko mo pe joko joko ti joba yo bo lowo won
0: Eseun
2: ibi aba toni de lori iroyin agbeyewo nu lagbara lowo Olorun mo tun bo ni asa keji lori oro gbagede ambassador wale egbe wu mi baba one nation loruko mi
0: o de je sare mele kemi to mo lo lose temi kayode woni awon mo pe Nigeria o da pada ti o si ti o da ti o don Nigeria will be great again ami o lagbara Olorun oye Olorun adegoke lo ko temi je agbeyewo royin agbon magbele to te sese gbo tan ire atayo bayi la so fi pade ikoni konga agbon magbele ngbo lowo o Wells Radio 89.3 FM e ma gbo po nbe o e ma gbo wa nso baba ti dide bayi to mi ti o ma gori agbagbe gbagede oro te ma pe kelu bi nkan tin lo Nigeria e seun o e ko kale

láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga dánmọ́gbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

0: ẹ̀kábọ̀padà láti òkè lọ́hún. Ìtẹ̀síwájú náà ni wọ́n sì pè ní ọ̀pá ìṣẹ́gun. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM lẹ́wà. Gbàgede ọ̀rọ̀ náà ló bá tẹ́gùn ń ṣọ̀rẹ́. A ti mẹ́nuba ọ̀rọ̀ lórí àwọn ọmọ wa, pàápàá jùlọ àwọn tí wọ́n fi àwọn nǹkan mímu fífà tí a fi síṣe, tí a fọkàn sí púpọ̀ púpọ̀. Bá a ṣe ń bẹ̀ jọba là ń bẹ àwa òbí, pàápàá jùlọ ẹ̀yin tẹ̀ ń ta àwọn kinní ìṣànú ajé. Wọ́n á ní táwọn fi ń ṣòwò, táwọn fi ń sọ̀rọ̀ ajé nù, in tó ń pa ẹlòmíì lá, in tó ń ba yí ọmọ ẹlòmíì jẹ́, in tí ń sọ ọmọ ẹlòmíì dáláàbò ara.
1: Wọ́n
0: ni làwọn fi ń ṣòwò, nígbà tí èso nìkan ló wò.
1: Ṣé wá rí àwọn tí wọ́n fi ń ṣòwò yẹn gan, àwọn náà tó ń kó bára wọn? Ẹni kí nìdí? Ṣé rí àwọn tí wọ́n fi ti ń la ní ọ̀dọ̀ wọn? Àwọn sẹ́yìn pàwọn òfin wọ́n kàn ń ta ni.
0: Àwọn kàn ń ta ni.
1: Ṣé rí òfi èéfi kinní yẹn tó bá ti.
0: Tán tu síta.
1: Tí wọ́n bá ti tu síta. Táwọn bá ń fin sí imú. Ó máa máa affecti.
0: Àwọn náà.
1: Àwọn náà. Ìgbà kan èmi tọ̀rọ̀ tèmi gan mo fẹ́ fi ṣe àpẹẹrẹ. Hòtẹ́ẹ̀lì kan wà nítòsí ọ̀dọ̀ wa ní agbègbè kan. Nígbà kan so kí ni mo fẹ́ gbìyànjú àsọsọ ni pé níbi hòtẹ́ẹ̀lì yẹn mo máa ń lọ ń ṣáàjì fóònù nígbà náà. Ṣé ẹ sì mọ̀ pé irú wa ògiri wa ni ọ̀rọ̀ hòtẹ́ẹ̀lì tí wọ́n ṣe ń fi tí wọ́n ṣe ń lá èmi ò mú mi mọ̀ ń mu. Ṣùgbọ́n gbà tí ó di pé tí n bá ti òdò ní ọlọ́lá òdò ní ọlọ́lá kí n lọ máa ṣáàjì ń bẹ̀. Yóò wá dàbí ẹni wípé èmi náà mú kinní yẹn gbogbo ara mi ó mọ tí n bá kò ń bẹ̀. Yóò mọ rùn. Ẹni tí kò bá gbàgbọ́ gan yóò mọ bìlíf pé yóò ní gbàgbọ́ pé ẹni yìí o náà ti lọ fín o ti lọ lá. Só ti yé ní ìsìn. Ok, kí dẹ̀ ni mò ń gbìyànjú àti sọ, àṣé gbogbo òórùn sìgá tí mò ń fà sí mú gbà náà, àṣé yóò dá wàhálà lẹ̀ sí mi? Lágọ̀ ara. Ó máa ń kọ̀ sí tuberculosis. So kini yẹn wa padà wa kọ̀ sí tuberculosis fún mi lára ngbà náà.
0: Bóòlù ń fa ni àbí ó bá nǹkan mi pàdé lágọ̀ ara.
1: Èrọ ṣẹ́rí tí kini yẹn bá ti pọ̀ ni tó bá ti gògò lágọ̀ ara. Tó yẹ pé wọ́n ń mú òun ọ̀kú wọ́rì ṣèbí ń tajà ti ẹ̀ ni. Ibi ó ti ń tajà yẹn in ti ń fi símú èéfí yẹn ti ń fi símú òun náà ti ń jẹ alábàápín nínú nǹkan tí wọ́n ń fà tí wọ́n ń tì síta. Torí pé èéfín yẹn tó bá ti wọnú àgọ́ ara ó máa lọ dọ̀tí inú ni. Àtìgbà tí mo sì ti gẹ̀ẹ́tì nǹkan yẹn tí èèyàn bá ń fín tó bá ń lálẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi máa dìde ni.
0: Tó bá ti bẹ́nu sí
1: máa dìde ni.
0: Àwo lọ ti yẹn
1: náà. No. Máa jápa kó lọ́dọ̀ ẹ ni pé nítorí pé mo ti mọ nǹkan tí torí pé tẹ́ ẹ bá débi tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń tọ́jú ikọ́ fére tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ fún yín wọ́n á máa kọ àwọn èèwọ̀ fún yín mọ́ fìn mọ́ là mọ́ fà. Tí èèyàn bá ti fà yóò mọ lọ bàgọ́ ara jẹ́ tó bá mu kíní àwọn kíní tẹ́ ń rí tí wọ́n ń já sẹ́nu dìmọ́ fi ń já sẹ́nu dìmọ́ tó máa kọ́ sí kọ́ ẹlòmíì kò ní fura pé irú kọ́ yẹn ni. Ṣé mọ̀ pé ikọ́ póríṣiríṣi àwọn tí wọ́n jẹ́ dókítà wa tí wọ́n ń gbọ́rọ̀ mi ni bí mo ṣe ń sọ̀rọ̀ yìí yóò mọ ayé wọn ikọ́ póríṣiríṣi o.
0: Ẹ má tẹ̀ já lọ bẹ̀rù.
1: Ẹ̀hẹ̀n.
0: Àwọn ni kan wá fìdí ẹ̀ múlẹ̀ àwọn.
1: Fún wa. Ẹ̀hẹ̀n. Ṣùgbọ́n nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni wípé wọ́n ti máa ń sọ fún wa wípé nǹkan báyìí o wọ́n máa ń ṣàkóbá fara o. Bó ṣe jẹ́.
0: Mo fẹ́ ká kù lórí ọ̀rọ̀ ni torí ọ̀rọ̀ tó kù ń lẹ́ta fẹ́ sọ bí ọ̀nà nǹkan bíi mẹ́ta sí mẹ́rin mo dákọ̀. Nǹkan ẹyọ kejì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun ni ọ̀rọ̀ ètò ààbò wa yẹn most especially àwọn ọmọ tí àti èrè gbà padà. The latest development is that àwọn ẹ̀rọ pé àwọn ẹgbẹ́ olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ where after a week or 2 weeks lẹ́yìn ìgbà yẹn ni wọ́n strike tí wọ́n pe kí gbogbo àwọn teachers kí wọ́n fi sẹ́lẹ̀ until ìgbà tí ojuba to gbe tese pele gbugbu awon ti ko lo si ba ri won gba pada. But last week Wednesday ko na pe me ki strike yen o tenubodo
1: pe ko pari sibe
0: ki awon osise awon oluko na kan pada se ile eko won ka awon akeko na pada se ile eko won. Yes, ko to di gba yen lati ngbo pe awon obi kan ti pe awon mo wa kan fese gbalẹ ni kini kan kini kan. Yes, o se pataki je pa ni kan mo mo lo ile eko won. But kini faith awon to wa ninu igbo ati pe kini measures ti joba ti take. Why ti mo fi n soro bayi nigba ti won gba awon ojije ti won gba ni last year ni ipinle Oyo awon oluko won lo je kin loye wo pe yes won pa awon kan sise lawon inu ile eko to wa ni awon igberiko kankan sugbon awon kan wa te tu gbe lati ru awon agbegbe kan lo sa agbegbe mi. Àwọn tó gbàṣẹ tó ṣe gbogbo process yẹn nípasẹ̀ ìjọba ìbílẹ̀ tí wọ́n tán fẹ́ tẹ nìkan béèrè kẹ́ẹ̀kan sọ ibi tí wọ́n fẹ́ local government tí wọ́n wà local government of residence nǹkan bá ẹ̀yin tẹ bá tún ti má rí nǹkan kan ẹ̀ṣẹ̀ báyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀ nínú wọn náà lè gbé wọn out of jurisdiction bi ti ọyẹ kan belong si. Ọ̀pọ̀ nínú wọn at least aṣá ara wọn bi mélòó kan ta le tọ́ka sí ta ṣe mọ dáadáa. Àwọn agbègbè kan ní gbogbo àwọn ọbẹ̀ yẹn fẹ̀kàn tẹ́lẹ̀ kó tó di irú àsìkò yìí gan àǹbẹ̀lọ̀ ni wọ́n wà. Káwọn pípù yìí tó padà wọ́n tiẹ̀ ti padà torí iṣẹ́ ti bẹ̀rẹ̀ padà láti kásọ̀ pa àná ṣá torí àná ni wọ́n time table tí wọ́n ṣe release ó bẹ̀rẹ̀ láti àná is for another 6 weeks journey between now and second week in August ni timetable yẹn o fi ṣiṣẹ́. Àwọn tó wà ní ìgbèríko yẹn kí ni security measures tó ti wà, kí ni ìfilọ́kànbalẹ̀ tó ti wà fáwọn tí ẹ̀ nìkan padà sẹ́nu iṣẹ́ tí a fi mọ̀ pé a ti take preventive measures. Àbí tí mo sọ òye ambassador, kí ni preventive measures tí ìjọba tí wọ́n ti gbé? Àtòrí ìta gbọ́ nínú ìròyìn ni pé wọ́n ti owó kankan fún àwọn logistic àbí nǹkan tó papọ̀ mọ́ ìgbésẹ̀ ètò ààbò láti ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ambassador.
1: So, ètò ààbò. Àkọ́kọ́ náà kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí bí àwọn olùkọ́ yẹn ṣe padà tí wọ́n ṣe ní kí wọ́n padà. Ṣé rí tí wọ́n bá padà, àkọ́kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ yẹn kò ní jọra wọn mọ́, nítorí wípé bónkálùkù ṣe ọ̀rẹ́ ní pọ̀rọ̀ ọmọ lásánsọ látàárọ̀ bónkálùkù ṣe ń mójútó ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ẹ̀kan òbí mi sì máa ń balẹ̀ tọ́mọ ẹ̀ bá lọ léèwé wípé at least pé tó bá lọ léèwé kó nímọ̀ ju òun lọ because kò sí òbí kan tí ìfẹ́ kí ọmọ tó ń bí kó nímọ̀ ju òun lọ nítorí ọjọ́ iwájú. Ìyẹn ni wọ́n ló fi dàbẹ́ pé wọ́n àwọn ọmọ máa ń kọ̀yà
0: lára òbí
1: ìyàtóbi ti jẹjẹjẹjẹjẹ láti ìgbà kékeré lórí wọn. Àwọn ọmọ yẹn ló máa ń kọ̀. Now tí wọ́n bá wá kọ̀ tí wọn ò bá lọ sí ilé ìwé, ọmọ mi ò di ẹni tí ń ṣeré káàkiri, ọmọ mi ò lọ ibi tẹ́ ẹ̀ràn ọmọ mi yọ ọ lọ, ìwé ìta ti ń sọ látàárọ̀ kẹrẹkẹrẹ ko ma lo di wahala sawon obi lara awon kan won yen o se pataki bi won se pada se ri bi won ba tun wa pada o nje je mo pe awon eyan won yi won fe ki won ki we kika o wa mo gan
0: lawon janduku jankore
1: ko yo
0: nja fe je o sele
1: na because a book is haram ni won pe so won fe ki omo kankan ko kawe a je pe nkan ti an fe ko sele na lo ti sele inu won ma dun bi ti won wa ni en tin gba bolu lori papa gban gban gban gban ti en gba bolu eni ti o ba gba bolu sinu net gban to score a jubilate inu re o dun pe ohun ti gbe bolu sinu awon sugba en ti won gbe bolu sinu awon re inu baje ibanuje lo ma wa bi pe ha won ti wole sa won lara be gan ni ti won o ba pada kini yen o da be ni pe won ti achieve aims won ni abala akoko en ti won fe ko sele because say mo pa won eyan won yi won kuku kawe ki se pe we ni won ka en to ba mo da ja mo we ni tatata ni so ti eni sin iyen lori bi won se pada a o le ba won oluko yen wi lo titi lori wi pe bi won se pada si yara keko se wa ri awon ti won wa ni akata awon ti awon eyan won yi awon ti won wa lakata yen a le fi gbogbo ara bu awon tan je ise alabo nitori wipe awon na wa nu gbo bayi ton sise tosan toru o emi nu won wa nu gbo lowo lowo lowo ta nsoro yi lati ri pe ki won le da omo yen awon omo yen pada se wa ri pe oju boro ko ni won a fin gbo omo lowo ekuro ti an ba fe da awon omo yen pada nje mo pe won ba ti da won pada ti o ba je pe awon omo yen o si lakata awon ti an fe doju ko awon agbosun mo mi yi ti an fe doju ko won nje je mo wi pe o rorun ju bi awon omo yen se wa lakata awon atawon oluko won o rorun lati doju ja ko won kan si reyin won sugbon ko rorun pelu an gba da awon omo yen se wa lowo won nitori wi pe awon omo won yi ni won fi da abobo ara won nigbati awon omo wa lakata ta la fe gba awon omo won wa sile a si fe reyin awon eyan won yi ona wo la abarin ta ba ni ka doju oroko won boya bombu ni ka ju ni se oni sa awon omo lo ma abi awon ti won wa nbe lese se oni yanju won pe ah won ti won foju e patapata atawon ti won wa nbe ni atawon bandit abi won yiban abi machine gun ni won ba yin ogbon wo ni won fe da si so lo fi da be ni pe ogbon ti an le fi gba awon eyan won yen sile ini won ete ati ona ti won fi le gba won sile ini won ma da lati ri pe won gba won sile so a le fi gbogbo ara so wipe boya won o sise lori e sugbon kini kan ti abala bi ti mo kan le sare lo oni wipe se awon ti won je iso alabo yi se won fowo won fo owo so wopo pelu ara won ti won ba fowo so wopo to je pe emi ni ti Paul emi ni Tapolo emi ni ti ijoba ipinle emi ni ti ijoba apapo ti an ba nse laye oto kini yen o le se be ijora won bi ko se pe kafo tun wo si kafo si wo tun lowo fi le mo na fi le ri won gba sile so awon nkan ti o dabi eni pe o irin ajo yen o ba lonu pe lati ri awon omo yen ni akata bi ti won wa lati ri won gba sile
0: ibere kan to ku nbe ti mi mo bere bayi owo ijoba na lati bere kini security measures fawon school tourism lawon igbereko
1: okay
0: a le fi badan we awon to wa leseyin igbo ora tede
1: sepeteri
0: aguare aguamadu ogboro ipapo ifiditi ati pe awon to wa nu igbo yen pẹlu iroyin to wa nle o je oye wa pẹlu ba won kini se wa ninu igbo kaakiri bo se wa wa nbe yen ti igbo yen yi gbogbo awon bi ta nso yi kaakiri awon school to wa ni gbogbo be yen ko opo awon school yi ni won pe won ni fence debi debi pe won ni gate bo ni kini eto abo tan se fun awon ile eko yi at least so pe tawon mo ba ti e wo school ti aba wo ta ti won da awon ile to abo se mo pe okan yen o bale die pe at least beni ti o ba ti e sele a mo wo pe ojuboro ko la won ti bi na o fi gbomo lowo ikuro bi o ba beni ti o ba ti e sele a gbadu akiru e sele sugbon prevention lele ibo so pe is better than cure enti mo bere bayi ni ki le ja pejoba e ja bere lowo won abi ki le ti ro
1: en seri eto abo igberiko lowo lowo ta wa ise pataki fun awon omo to nkeko ni igberiko ko sibiti kini ti ilu to ma wa ti oni ni oko ti e awon mo ti won de wa ni abala beyin na o sa tun lo lewe abi won oni lo mo ni ehn
0: awon mo kan lo wa ni gbogbo igbo okay ru school ti sele ni isin ta ni kawon oluko pada sile eko kawon keko se ba won keko na awon classmate awon kan la ko lo yi ti ba de tan joko si class sa awon mo na oni mo ni riri abi awon mo ti ori ko yo nbe lọjọ náà lọhùn tí a bá padà sílé ẹkọ tí wọn ni mọ wò yán yàn yàn
1: wọn mọ wò yán yàn yàn àfi tí wọn bá mú wọn kúrò ní àkàtà ibi tí wọn ti kó wọn tí wọn mú wọn lọ sílé ìwé bóyá àárín ìgboro ìyẹn ni ọmọ ìyẹn tó fi làwọn ọmọ lọkàn wọn tó fi lè balẹ díẹ ṣe rí ní ojúko wa káàkiri káàkiri èmi ò rò pé ààbò tó nípọn tó fún àwọn ọmọ wọnyí ìgbà tí wàhálà ò tiẹ̀ sí gan mo máa ń sọ lórí ètò yìí tí n bá ti wà tàbí ètò míì tí n bá ti ní orí ọ̀fẹ́ àti wà wípé àwọn ọmọ wọ̀nyí tí wọ́n bá lè jẹ́ pé wọ́n ń ṣe bíi táyé john ni ìwọ̀nba ni wàhálà yóò mọ torí pé nílé ìwé kọ̀ọ̀kan bóyá nítorí pé àwọn ológun ló wà ń bẹ́ ń gbà náà ni kò yé mi ó sì yẹ káwọn civilian náà kí wọ́n ń gbọ́dọ̀ jẹ́ pé àwọn ni ẹni àkọ́kọ́ tí à ń wò lókè pé àwọn náà ni wọ́n pàṣẹ fáwọn ológun pé ẹrìn sọ́tún ẹrìn sósì tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ irú ìgbésẹ̀ tí wọ́n gbé ń gbà náà ni pé àwọn ọmọ ológun kọ̀ọ̀kan wà nínú iléèwé kọ̀ọ̀kan
0: ọmọ ológun kọ̀ọ̀kan
1: ìgbà yẹn kò tiẹ̀ sí wàhálà rárá tí kò sí làásìgbò bọ́dí house táwa gbé ń gbà náà ojúgbó ló wà inú oko ló wà mọ̀ bóyá yóò tiẹ̀ ti dìgboro gan báyìí inú oko ni ó fìdí bọnú gbó dáadáa kódà àwa máa ń dá rìn ní nínú igbó yẹn fúnra wa táàdárìn lọ pọnmi so tá a bá ti pọnmi yẹn tán tá a tún padà sí gbòòrò a padà sí hostel wa sóti yẹn nìsín igbó lọ́tún igbó ló sì ni àwa tó máa ń sọ pé a tún fẹ́ lọ pẹran ẹ̀gbẹ́ngbà náà tá a bọ̀ sínú igbó tá a lọ sọ pé ẹja dẹ́sà òkété ẹja wá ọ̀yà lọ ẹja wá tibí lọ nígbò jẹ́ pé inú igbó kìjìkìjì ni.
0: níbẹ̀ kò sí wàhálà níbẹ̀ pọ̀
1: tí ò sí wàhálà tó sì jẹ́ pé wọ́n tún wá fi àwọn ológun ti wá.
0: abele tàṣe ìsìn.
1: tó yẹ pé ọmọ ọ̀ṣẹ́ fi sí.
0: ẹni tó wà nígboro gan.
1: ẹni tó wà nígboro gan náà inú fún àyàfu náà ni inú fún àyàfu ni ìdí ni pé ìdí tó fi jẹ́ inú fún àyàfu ni pé adẹ orílẹ̀-èdè ti bà lókun.
0: arorokun
1: arorádìyẹ ó di pé tó bá fẹ́ wọ̀kọ̀ kó máa sọ́kọ̀ tó bá fẹ́ wọ̀ ó di pé o bá fẹ́ kọ̀ka ọ̀gá ọ̀kadà kó o wojú ọlọ́kadà tó fẹ́ gùn ṣé inú fún àyàfu kọ́ nìyẹn ni. so inú fi dàbẹ́ ni pé ní ilé ìwé tó jẹ́ ìgbèríko kọ̀ọ̀kan àwọn ẹ̀ṣọ́ aláàbò gbọ́dọ̀ wà níbẹ̀ tìbí tà oníbílẹ̀ ni tàwọn ológun ni ó yẹ kí wọ́n wà nínú ilé ìwé tó bá ti jẹ mọ́ ojú ẹ̀ṣẹ̀ báwọn ìlú kan la dárúkọ ìlú náà tẹ̀sí ni ṣùgbọ́n ojú igbó ni wọ́n wà àwọn èèyàn wọ̀nyí sì wà ń bẹ̀. mo rántí ìgbà tá a lọ sọ́dọ̀ àwáyé a kan lo be ni moto wa wa lati gba pe okay o pe se mo pe kiyan pe ran yin pe ona rin pe igba ti o do ba wa nbi kan tabi nkan kan lo ta ku sojo ona awon moto mo fe pa ona rin pe ke awon le tete debi ti won lo
0: awon to ba
1: ti adu awa be ni adu awaye awa lo si sen ni lati la fi du adu awaye ngba na pe ka ma lo awon eyan won yi nu gbo lati ba won oro ti mo so 2006 ni inu gbo n lati ba won ti won da malu kakiri ti n da malu kakiri ani ojugbo yen moto wa tun taku sibe ise si mo pe olodun lo kuku yo wa ngba tan so yi moto wa tun taku sibe asin ri awon fulani yen nbe ki tun wa sa awon fulani pe kini o awon bororo ti won ma n wa latokere ni so awon yen la ri nje je mo wi pe pelu bi won se pe kan se wa nbe tan gbe mo lu won lowo a to won awon lo to wa o sugbon ru nba wa tori pe moto ta wo tun taku sinu gbo yen so kini mo ngbiyanju ati so ni wi pe ko si inu gbo kan to safe ti awon iso alabo ba si nbe nta kan ro ijoba apinle ijoba abile ati ijoba apapo ni pe ki won o jo jare gbogbo awon ilewe yo se wo lasan mo mo ti rodu ko to so fun mi wi pe ohun o ni lo ohun ni saba mo lo sile iwe pe ah eru ba ohun na
0: se ni sin abi tele
1: ojugbo
0: se ni sin
1: lo so ti mo so ni nkan bi odun yi na ni to ni ha eru sin ba ohun tori pe ogun aji ni gbe yi o n ba ohun leru o inu ogbo ni won gbe ohun lo
0: ko se ni ti o fe ki e wu awon ti won se gba senu ise ti won je odo si se teacher ti won gbe lo si ona jijin sawon nu gbo yi sawon ilu kereje kereje yi ti ba se pe awon obi ba mokan obi awon ti sa awon yi
1: ti won kan mokan pe to yo sa jeun awon fe ko je eyan
0: abi bo wa ni
1: abi
0: gba to ti ri se mi pe ma lo
1: ma lo
0: eni to ni yawo nle ti yawo re wo pe ah daddy wa se wa ma lo sibe on ni insecurity o ma se daddy yo si wo pe in le joko le
1: abi o sa jeun omo le o jeun
0: omo na o jeun abi oko ti yawo e sise lona be to ye pe be na gbe lo se yo ni omo lo ni ohun ti e le ni omo lo na so be ohun loko iyawo lo sise nibe yo se ma bo tolorun ba se ke o le ma san salary fun be ko ma gbowo osu pelu n te so ni o pe any time we to n wo pe ru n ba won latari ile eko to n lo to jona nu gbo e wa wo awon ile eko be awon ile eko yi kini development to de ba won laarin osu kan ti won fi lo yi awon ile eko won yi kini igbese ti ijoba gbe pinle Oyo lenu ilolo yi ni iroyin kan jade wepe gomina wepe lati gba ti sele yen ti sele o pe are Bola Ahmed Tinubu o pe awon lati May 15 ti sele jinigbe yi to ti sele won ni won se se pe awon pe igba mi gan ti ero ibaniso ara won ba dun awon sare woju e ni pe abi are lo pe awon won la won no si pe won ki le ri soro yi e ja wo oro yen
1: e se se ri awon alase wa won fi wa se oselu ko si da ko da to ko da ko to ti eko ko da rara in to ti ra ton ba je ibanuje okan mi ni wi pe to ba je awusa lo ba wa loke to je ibo lo ba wa loke se won le ma play game be yen sha tori pe awa ta je yi le ta wa nile yo bayi a feran ara wa o a feran ara wa to bo se ka feran ara wa o iyen awon alase ni mo nba so o ta ba ni a o le omo ni o le se di bebere ka ti leke si di omo elomi in ta n gbiyanju ati so ni pe omo ni ba de be awa la janfani ju mo kan fi sapere ni o ko si eya kan ti eyan re o de be ti o wa mo wo awon eyan re ko mo talaka ewo igba ti Buhari wa nbe o fadira awon to wa loke ju ile ilo be ewo e je ka tori pe isiwo ikorowo nta ba jijoro gigun ni ngun o je ohun to gba eyan lokan je pe awon awata eje ayara wa a ton fira wa play game akoko ko to fun are lati mo so pe ohun o wa ti ebe awon eyan un wo ni pinle oyo okay to ba je campaign se bi won wa ko si to si gomina na pe okay o ko je ki mo pe are mi
0: be oga o
1: oga se en wo wa ran ni
0: so le bi won loga
1: oga ni no oga ni se ri nti eto selu wa bi o ba wa de ni oga ni eni to ba wa loke number 1 citizen
0: oga lo je si number 1 state
1: si number 1 state se wali ti state o je oga fun gbogbo awon ijoba abile patapata atawon ti won ba njo nse ijoba atara alu bi baba se je are wa tinubu se je oga fun gbogbo wa ni nigeria nu
0: won je oga fa awon gomina
1: won je oga fun gomina won je oga fa awon ologun won je oga fun gbogbo awon awon awata je mekunu Ọlọrun gan won je oga fun wa komo kan wa se wen fun awon obi re omo ka pe obi bi omo meta obi omo merin omo kan wa nsunkun omo yen wa nsunkun wen se yo so pe tori pe ohun ti lawon omo kan le ko ma sare lo toju en tin sunkun yo lo toju e lati ri wi pe kini pe ki o le wa relieved now ko ise nkan to dun gbo leti ki are gan mo ti dele yoba nile kaaro ojire nbi yato si pinle oyo se bi o sele londo emi o ti gbo pe won pa are wa lo be o
0: so ti
1: ka to wa so pe pinle oyo
0: so ti bi na o je tutun
1: ti bi na wa je tutun now
0: so tare yoba pe gomina
1: se ri immediately ti sele yen ti sele la re pede pe ah pele o arakunrin mi ah Ọlọrun ni je ki ru osele mo o tabi ko so kale wa pe je kin wa ba eyan mi oluku mi kedun ti ba se to lo oro oloselu de igbati are ba de igbati are ba de o fi han wi pe o mind ki se ti oselu mo ki se pe bo je APC tabi mo je PDP
0: tabi APM
1: ni mo je mo tabi DC nitori pe o ti ku en ti ba ti won ba ti dibo fun to ba ti wole o ti di oga gbogbo egbe o ti di oga gbogbo olu so oga gbodo mo toju omo ise omo ise yin yo mo oni o to o da na o isele to sele ki lo ro pa le se won ajo joko won yo to selu ko nbe nu
0: la mawon ele fi to selu
1: si betawon ele fi to selu si ngba ti awon ti iko ti won ton ran wa si ipinle oyo
0: ton wa
1: se mo po ye ki won lo no e je ka ti e fi oro ro rara wa o ta don fe te ta ni agbegbe kan te eyan mo pe enikan ku nbe won wa ni pe eni to ku yen o pe o sun mo ton ko mo lo ki bi o sun mo ton se mo pe yo mo kedun pe baba won abi ya won a mo si mo koja nbi yo mo se o ko lo nto sa fe fe re abi eko eyo aleyu karasi tun ti o ti link gbogbo wa papo e wa si ipinle oyo nibi ti sele

0: Yẹ kí ojú òpó àsìkò yẹn ti ń.
1: So gbogbo àwọn nǹkan bẹ́yẹn wọ́n ti fi wá ṣe òṣèlú nílẹ̀ káàárọ̀ òjíire
0: báyìí
1: tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ nítorí ọlọ́run.
0: 0915-333-4893 tàbí 0911-3-8-93 àwọn ojú òpó mẹ́tẹ̀ẹ̀ta tó wọlé sínú kulù yìí. Ago méjìlá yẹn ti ń súnmọ́ bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ààrẹ ò pe gómìnà, gómìnà náà ò pe ààrẹ. Ẹ lọ o.
2: Ìjọ ẹ̀ka àrọ̀ ẹ̀kọ́
0: ètè. Ẹ̀ka àrọ̀ sà.
2: Èmi náà ni olóyè Adékúnlé ọmọlé.
0: Ẹ̀ka àbọ̀sà.
1: Ẹ̀ka àbọ̀sà.
2: Ọlọ́ka tàbí àbá wájú ṣe ẹkú iṣẹ́ látàárọ̀.
1: Yà ẹ ṣeun sà, ẹ ṣeun.
2: Ẹ̀wọ́n lómi, ẹ̀yìn náà ẹkú iṣẹ́.
0: Ẹ ṣeun sà.
2: Ṣé rí ọ̀rọ̀ tí bàbá ni bàbá ni
0: One Nation
2: Nation sọ ní ìsìn. Ọ̀rọ̀ ńlá ni o, tó bá farabalẹ̀ tó bá gbọ́. Èèyàn kan gbọ́dọ̀ sọ nǹkan tí ò yẹ kéèyàn sọ lórí afẹ́fẹ́ rẹ̀. Lójú tèmi, ẹ pé èèyàn dájú ni o, ìfọ̀ dájú náà wò ó. Ẹ jọ́tà, tẹ ẹ bá rántí nígbà tó fẹ́ ṣe ẹlẹ́ṣọ̀ tó gbé bàbá wọlé, bàbá wa onídìí bẹ̀bẹ̀ rẹ̀. Tẹ ẹ bá rántí tẹ ẹ bá gbàgbé nígbà tó máa fi wá sí Ọ̀yọ́ State. Ọjọ́ ṣe yìí náà máa lọ ní Government House. Bàbá àárẹ̀ gbàgbé ni.
1: Àmì ò gbàgbé rárá.
2: Wọ́n ti ń bọ̀. Wọn ò yẹ níwèé Government House náà lọ kọ́lọ́ bọ́ṣẹ̀ yìí ní Government House. Kí ló ti jẹ́ pé a kàn fi gbogbo kan ṣe òṣèlú? Àwọn èèyàn wá láti ibẹ̀ yẹn láti òkè. Wọ́n jẹ́ wọ́n ti ẹ̀ fún ìfọ́ọ̀mù wọ́n ti ẹ̀ bá fún kankan. Wọ́n kàn lọ síbẹ̀ yẹn direct. Wọ́n dẹ̀ lọ ẹ̀rùn máa wá wọn, wọ́n máa ṣe gbá. Wọ́n dẹ̀ padà without hearing anything láti bàrẹ̀ di same. Wọ́n ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Kẹ́ẹ̀sì ẹ̀ gbàkàrà yé ẹ̀sìn ojú ayé. Ìwọ náà tó ti jẹ́ gọ́ọ̀nà wa sí ìkọ́ ṣẹlẹ̀. Ìwọ náà tún lè gbé aago. Mo ti bí Mahmood ò bá tẹ̀ lọ. Kèsè bókè náà lọ bá Mahmood. Ẹ wá fi àwọn ọmọ, àwọn ọmọ, àwọn ọmọ, ọmọ ní Olúwa, ọmọ nínú ẹsẹ̀. Ẹ wá fi ń tàfàlà. Kò dára o. Ẹ máa kúrò lórí ipò tẹ́ wà yí o. Ẹ kú ètò kò tó bàjẹ́ olóyè àtìsí lè.
0: Ẹ ṣeun sà.
1: Ẹ ṣe gan sà.
0: Wọ́n pin. Wọ́n kọ́kọ́ mú tòkè. Wọ́n mú ti sálẹ̀. Hello.
3: Hello.
0: Yes, sir. Ẹ ṣeun sà.
3: Àgbẹ̀ ọgbà Nàìjíríà ló bàjẹ́.
0: Àmì.
3: Àníṣe lásán.
0: Àmì.
3: Orúkọ tèmi ni Abbas Alhaji Anímúkẹ́lọ́ wọ̀nyí lókè Ayọ̀ lápàdà gàǹgà.
0: Ẹ káàbọ̀ sà.
3: Bó ṣe ṣe gan ló dáa jù. Torí pé kò ní kú ju ṣe ìfani ìlànà ọba ọkì. Ṣé ní wò lè kú? Ipò yẹn ń wò lè kú láéláé. Ibi tí wọ́n kú sí nìyẹn. Ṣùgbọ́n ọlọ́run tó dá wa tó dá wọn. Ọ̀dọ̀ dájọ́ lọ ní ara wa. Àyàfi tí èmi bá gba wà ní ara lọ́wọ́ ìkíní kejì wọn. Lọ́wọ́ ní dá wọn lọ́jọ́. Ẹ máa ṣe lọ.
0: Àwọn ìta àkálukú ti ẹ̀ pé. Wọ́n lè máa ṣe lọ títí
1: láì. Ṣé rí àwọn àpẹẹrẹ kan wà nígbà kan tí ó yẹ kí a tún fi ṣe àpẹẹrẹ. Ṣẹlẹ̀ṣẹlẹ̀ mi ò ní gbàgbé mi sì ní Saláì mọ́mọ́ sọ tún sọ láti fi máa correct àwọn tí a bá wà ní orí ìjọba. Ó lè kan èmi ó lè kan ìwọ lọ́la. Now kí ni mò ń gbìyànjú àti sọ ni wípé Ṣàgárí àti Bọ́lá Ige wọ́n ń ṣọmọ ẹgbẹ́ kan náà. Ìyẹn ti ẹ̀ sójú mi dáadáa nà ó. Ẹ̀kún omi ṣẹlẹ̀ ní kíní ní ilẹ̀ Ìbàdàn bí. Bọ́lá Ige pariwo síta. Kò sí nǹkan kan tó ná Ṣàgárí láti sọ wípé kó wá.
0: Ó wá látòkè.
1: Látòkè. Ó dẹ̀ wá kẹ́dùn. Gbogbo òlú ló fojú rí. Kì í ṣe pé wọ́n ní wọ́n pẹ̀ kì í ṣe pé wá ṣe campaign. Bọ́lá Ige sí òun náà rí sí ìfẹ́ wọ́n jọ dìmọ́ra wọn. Wọ́n jọ rìn. Wọ́n jọ kọ́ wọ́rìn. Láti Ìbàdàn dóṣogbo dégbé everywhere láti rí pé kí ni ìṣẹ̀lẹ̀ kí ni solution àwọn eléyìí ń fi wá ṣòṣèlú.
0: Hello.
3: Hello ẹjọ ẹ máa fi.
0: Yes sir.
3: Abbas Alhaji Nàìjíríà. Yes. Nígbà tí omi ó ya ní ìṣẹ̀lẹ̀ láyé Bọ́lájì iwájú ilé wa níbi ọ̀nà lókè Ayọ̀ ni Bọ́lájì àti
1: Ṣàgárí
3: lójoojúkọ tó dẹ̀ sọ̀rọ̀ bàbá Ṣàgárí sọ̀rọ̀ báyìí. Okun ẹkún fẹ́ máa di jábọ̀ lójú ẹ̀rí. Kí ni àti wá gbé yòókà síra wa ẹ̀jẹ̀ wa máa di ìláìfún wa ẹ̀sán ìdí kẹ̀kẹ́ fún wa kí àti máa jẹ fún. Ọlọ́run àdá ẹ̀ máa wọ ìyẹn máa lọ.
1: MP

0: ni sha yo ti baba wa tun so ni te ni pe ri ma je mi so ni NPN ni shagari now national party of nigeria ni shagari unity party of nigeria ni bola ige UPN so awon mejeji won de fowo so wopo
1: hello sir
0: hello
1: e ka ro sir
2: yes sir bye ku se la ta ro
0: ya e se gan sir e se sir
2: olohun na agbara ni se
0: ami sir
2: already you engineer you
1: Ẹṣun sọ. Ẹṣun sọ.
2: Ṣùgbọ́n ó kù fún àwọn tí ó mọ̀ lò kan mọ̀ nù.
0: Irú
2: ọ̀rọ̀ tí a ń sọ lọ́wọ́ aṣọ ní mí ìjẹ́ẹ̀dógún. Mo sọ ìrírí mi kan nípa eré tí àwọn ọlọ́dún gbígbọ̀n ń ṣe. Pé tí ìlú ọba kan bá ń tí ò bá tòrò dáadáa. Wọ́n á gbègbè iṣẹ́ fún àtúnṣe. Wọ́n á wa sọ́ọ̀tì, wọ́n á wa sùsì. Wọ́n á lọ sí ìlú kejì. Wọ́n á lọ bí aláwo bóyá àwọn aláwo tí wọ́n tó yẹ kó wọ́n gbé ọ̀pọ̀lẹ̀ kan lẹ̀ kán wojú kí ló ń ṣẹlẹ̀ gan bóyá àwọn ẹ̀yẹn lè compromise wọ́n tún jáde síta ìbájá ní orí ìbájá ní ọ̀sán ìbájẹ́ ẹlẹ́sọ̀ọ́ mo sọ ìrírí mi káwọn ọdún kan fi ran wa létí pé láyé ọjọ́ nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ tí ìlú bá ń rí báyìí àwọn èèyàn ti sọ láàárọ̀ yìí bàbá náà wọ́n ṣe rántí fún láìpẹ́ pé kò sí nǹkan tó le inú pé bàbá kó wá sálẹ̀ láì jẹ́ pé wọ́n ó pe àwọn tán fẹ́ pè sọ́dọ̀ náà ni ọba kinní kan ọba kinní kan o ìpàdé mi ní aṣọ́rọ̀ pé mo fẹ́ rí yín o ọ̀rọ̀ yìí ti tó bẹ́ẹ̀ ó ti jù bẹ́ẹ̀ lọ kán fi ikùn lukùn ó ti tó bẹ́ẹ̀ ó ti jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́pọ̀ wọ́n ṣiṣẹ́ lábẹ́nú iṣẹ́ aláwọ̀ èèyàn wà nínú ìgbèkùn kì í ṣe pé bóyá ibi tí wọ́n wà wọ́n ń dín ẹyin fún wọn wọ́n ń jẹ tó wù wọ́n kì í ṣe pé wọ́n lọ fún excursion náà lára pé ọjọ́ tó bá tó dénà kò sí problem àwọn tó wà nbẹ̀ ló mọ tójú àwọn rí ẹgbọ́n bí màmá yẹn ṣe ń sọ̀rọ̀ lọ́jọ́ tí tó tán gbé fídíò jáde wọ́n mọ dáfà tán wọ́n ní ẹ̀wọ̀n òjọ́lé
1: ẹ̀wọ̀n òjọ́lé o
2: kí ló mú gbà nínú yàrá rẹ̀ kò dájú pé ó wà níbi tí ò tẹ́ lọ́rùn ibi tí ò ní lè rìn bó ṣe wù bó tí ò ti lè sọ pé aago báyìí mo fẹ́ jáde ìyẹn lè wà ní pé kò bá di 2 o'clock mo fẹ́ jáde mo fẹ́ lọ gbáyìí wá mo fẹ́ lọ ẹ̀wọ̀n ṣé irú àwòrán bẹ́ẹ̀ ó ṣọṣẹ́ dání ibi tí àwọn yẹn wà ní.
1: Ìyá ìgbìyẹn ti rè é ọjọ́ aṣọ́wó ọlámilẹ́kà mo rí àtẹ̀jíṣẹ́ yín wọn kí wàá kú ojúmọ́ olùs tèmi káyọ̀dé mo rí àtẹ̀jíṣẹ́ yín wọn kà mú bọ̀ ẹ̀lọ́ o.
2: Ẹ̀ka-rọ̀
1: Látọlógún ẹrú.
0: Ẹ̀ka-bọ̀sà.
2: I thank One Nation.
0: Ẹ ṣe gan sa. Thank you
2: for
0: so much.
2: For remembering that Shagari and Bola Ige case. Just before you raised it up, that was what I wanted to say, but my line did not go.
1: Hey, sorry about
2: that. You see, this country, the way they are leading us now, only God knows where they are taking us to. We are talking of children, teachers, who are teaching our children, and we are bringing politics into it. It's a very bad thing. We pray that whatever we are saying now, the government should be hearing it, so that they have a rethink of their mind and bring this nation. If you travel through this country, you will know that Nigeria is a very big place. And you cannot win election with just one tribe alone or one party alone. Why is he looking for other parties to join APC if he did not want to relate with others? This is a very bad thing. Nigeria should be one. Thank you.
1: Thank you so much, sir.
0: Nigeria should be one.
1: Oluz Timi Kayode, when you call Jumo, Ebunia Kowa, thank God we are now seeing that all these politicians are using us to do politics. These people don't even see us as a human being. 54 days now that our teachers and students have been kidnapped. What a country. Are we governor? Governor, no, we are there. Kí ló tóbi fáwọn méjèèjì láti ṣe.
0: Ṣé rí even gan from the look of things. Tí èèyàn bá lójú àánú. Pàkà nǹkan kan ṣẹlẹ̀.
1: Sẹ́nitọ́
0: ẹ̀ mọ̀. No, mo fi kí n fi èyí tí mo fi ń ṣe àpẹẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn náà kí n tó padà sórí ẹ̀ pé pàkà ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀. Lágbájá mo gbọ́ pé nǹkan báyìí ó á pùn sí ọ. Kọ́lọ́ máa jẹ́ kí láburú ṣẹlẹ̀ o. kọlọ ma je ki nkan re ni ko ma sele si gbogbo ko wa wa ti eyin to te n gbo wa ati eyin te n pe kelu oro ta n so yi ah lagbaja
1: gbogbo
0: pe nkan bayi bayi sele ha sorry o pele o ha ha ni riru e mo o akoko eyin ti o eleyi in ti gbogbo aye mo ni ki se nkan to je konu nko o ki se nkan to je pe o se fibo papa isele to sele laarin ka dile ka rojire nbi o se pataki ipe ah ejo ki se gbata pa fe bere nkan lowo awon eyan wa pe akoko ibo ti to e wa dibo fun wa la wa se se ma ra awon ero ti won wa ma campaign se ri ai lo so lorun paaka o to apero fo meriwo ko se en to gbadua pe ki sele ma sele si awon adari wa ben awon adari na si gbodo ma gbadua yi pe akoko temi isele o gbodo sele si won
1: ni laburu
0: so iyen la npe ni oju anu ti o ba ti di wa di pe se ti e ki se temi eyin o ti ko loju anu o ti di nkan mi o ti di nkan babara o ti di nkan to je pe ale so lorun pa ka won lo ta pe ru fo meriwo o ti di nkan to meriwo to koju bo ki wa la se joba si nitori olorun come on fi tori bi igba ti a ba fi dara wa loro lo je loju temi
1: come on won mo bu wa ka ti o to
2: hello
1: yes sir
2: I mo fe pa wa mo lo ke ni awon baba wa nse awon baba wa oba awon baba wa imam awon baba pastor o ye ko pe won ko ba won so pe mo se se yi o se abi o ta ba won ke ni ki la fe so se won se bo e bi tori ko le toju wa ni la fo so lori gbogbo awon kan yen o ye ko ni si so ke pa se ma wu na ni ti gbo ma ti
0: se mo pe baba wa e mo pe nkan to nse ten si tan won so yi ti an so yi nisin bi igba to ni oni gba npe pe pe iwo se ti e kemi o se temi se fe ma fi awon mo play game ni se bi o ye ki won fowo so wopo won ni ta ba fo tun wo si ta fo si wo tun ni lowo fi le mo na o te ba wan sise yen bo ni sise yen se fe jora won bayi o lagbara o oye mi o
1: asiko yen ti n ko wa ni papa mara mo la fe soro npa nkan meji mi ṣugbọn a le debe mo le ni oro se fake agency la fe pe ni
0: eyan na to duro laye oto to tin wa nbe lati bi odun melo kan te mo pe fake ni nigeria eni ogbon me ni ogo eni ogo ni o mara won ṣùgbọ́n tá a bá sọ fẹ́ ni ó gọ̀
1: ìṣòro
0: ni ó di wàhálà àdúpẹ́.
1: Kúnlé aláṣọ funfun ẹja lọlé.
0: Èèyàn jẹ́jẹ́ bí wà jẹ́jẹ́ tọ́. Ọlọ́run ọmọ kọ́ ọmọ ṣe o.
1: Ẹ má parọ́ ọmọ ṣá o.
0: Ẹ̀yà dáadáa ni.
1: Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá a fífẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú.
0: So èmi náà bínú ambassador wálé ẹgbẹ́ wumi baba one nation lórúkọ mi.
1: Nàìjíríà ó da yóò dùn gbogbo kan sí
0: ló
1: bá da tó dùn tán àtẹ̀yìn àtàwà.
0: Àmì.
1: Wọ́n nífẹ̀ẹ́ ní kẹ́ni wọn aṣàwà àti àmì ìtẹ́ ń bẹ nípò òṣèlú ẹran tí ọ̀la ẹran tí ọjọ́ tí ó kù yín.
0: Atọ́lọ́run.
1: Atọ́lọ́run àtẹ̀yìn àti wáyín. Gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run ni ó sì san ẹ̀san fún kálukú. Adédàmọ́lá olóyèdè àwọn bàbá ọlọ́mi ló kọ́ tẹ̀mí jẹ́ ambassador ẹ̀kọ́ àtòtúnú látàárọ̀. Amọ̀rì yín bá láṣẹ
0: dùn. Ami.
1: Nígbà Nàìjíríà bá dá a tó dùn tá àtẹ̀yìn àtàwá, wọn ní fẹnukẹ́nu wa ṣàwátì ire lọ́dẹ̀ kó wa wá. Ó dìgbà.
3: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpẹ́ wa, kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun díẹ̀ ń gbọ́ wa.

0: ẹ̀ṣẹ̀ tàbí owó ralẹ̀ ká ṣe sẹ̀ṣọ̀n àti wàhálìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́ọ̀vẹ̀ bíldìn plan àbí síyọ̀fò àtàgbìmẹ̀ntì tán bá wa ṣánbó kágbé foundation kápo bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́dè wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró wẹ́rẹ́dè wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró tàbí owó ralẹ̀ ká gba dọ́kúmẹ̀ntì kán rí nọ́ọ̀fẹ̀ kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dè wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró wẹ́rẹ́dè wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ ooo ẹ̀yà olúwa lèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ ooo ẹ̀yà olúwa lèmi ń kọ́. Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ọba lẹ́ni ọba lánàá, ọba títí ayé àìnípẹ̀kun, arúgbó ọjọ́ àdàgbà má pààrọ̀ òye. Torí kíni? Nítorí pé a dá ọjọ́, ọjọ́ pé a dá ìgbà, ìgbà kò. A tún dá oṣù, oṣù bọ́ sí déédéé.
0: Ẹni àpọ̀jà múra ta, èmi àpọ̀.
1: Ọmọ bá ń tata sílẹ̀ ọmọ wọn lé ọlọ́mọ yọyọ.
0: Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ kan ń kọ́lé.
1: Ìmúlẹ̀ kéńké yé àlàmú tòwútòwú ọmọ tíyà bí tán fọ̀já àrán pọ̀ ṣùgbọ́n tí wọ́n rántí fún lọ́mú tó jẹ́ pórí ọ̀fẹ́ Ọlọ́run ọba ló bá dàgbà.
0: Sára tiwọn, ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi ló.
1: Adékúnlé speak loud ayín rèé, bàbá kọ́lé kọ́lé, bàbá gbélé kalẹ̀, tẹ́ ẹ bá ní bàbá feel at home, omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni.
0: Àmì ni ẹ ṣe.
1: Ìkànnì wo la ti ń gbádùn wa yìí?
0: Extension àti wàhálìí.
1: Ìkànnì West Radio 89.3 FM ní Olúyọ̀lé ní ìlú Ìbàdàn.
0: Kápo bíríkì àti sìmẹ́ǹtì kátó búlọ́ọ̀kù wẹ́rẹ́dè wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró. Wẹ́rẹ́dè wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró.
1: Èmi a máa wípé akítẹ́ẹ̀tì tó ń pèdè rèé.
0: Kán ní nọ́ọ̀fẹ̀ kí lédùn wò.
1: Ojú ò ní ti èmi àti ẹ̀yin o.
0: Ìgbà mélòó.
1: Ọkàn gbogbo wa ni ó balẹ̀.
0: Wẹ́rẹ́.
1: Àárí àánú gbà. Ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lóríṣẹ́ ti ṣàmí ẹ̀.
0: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ ooo ẹ̀yà olú.
1: Àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ ó ń lọ nìyẹn bí a ṣe bẹ̀rẹ̀ nìyẹn.
0: Lèmi ń kọ́ ooo ẹ̀yà olúwa tèmi ń kọ.
1: Ìkànnì wo ló tó bẹ́ẹ̀? Àníkànnì alára àgbà yìí dá West Radio kànga agbọ́n má gbẹ. Eléyìí tá a pè ní gbogbo ń tẹ́ fẹ́ ojú kan ló wà. Ẹ kàn lọ sí Facebook wa at fan page wa, kẹ́ ẹ lọ gbójúwò wa ń bẹ̀, ìyẹn ní fan page wa at West Radio 893. Ẹyẹ lọ sílẹ̀, kẹ́ ẹ láìkí ẹ̀, kẹ́ ẹ kọ́mẹ̀ntì, kẹ́ ẹ sì bá wa ṣíà ẹ̀ at West Radio 893. Ìkànnì yẹn ò nìyẹn.
0: Èmi àkọlé, èmi àkọlé o.
1: Gbogbo kọ́mẹ̀ntì àti bẹ́ẹ̀ ṣe ń gbò ó, òun làwọ́ máa rí ń bí tá a sì máa mẹ́ a máa lù yín lọ́gọ ẹnu.
0: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé.
1: Ètò kọ́lé-kọ́lé ó yàtọ̀ sí gbogbo wọn o.
0: Tí mo.
1: Àwọn bricklayer ti kúnta, carpenter ti kúnta, àwọn tilers gbogbo wọn ní kí ló ṣubú táwọn àwọn náà wọ́n dé.
0: Ilé tí mo bá.
1: Ló fi mọ́ àwọn tá a pè ní rìwáyà ẹ má bínú jà electrical installator, àwọn tí wọ́n ń ṣe wiring lára ilé, gbogbo àwọn tí wọ́n jẹ́ supplier of granite and different building materials.
0: Sisi ọ̀fọ̀.
1: Kódà alága àwọn ní building materials nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ní orí ajé Logun pa Nìbàdàn, àwọn náà ń bọ̀ lórí ètò lẹ́ni pẹ̀lú ògo Ọlọ́run. Alhaji Ọlárewájú Kazeem, à ń retí yín.
0: Tàbí owó ralé ká gba dọ́kúmẹ̀ntì.
1: Mo kí ọ̀nàrẹ́bù ìbí tó yè Saheed Ọlábànjí tí wọ́n fún wa ní gas cylinder pé káwọn èèyàn lè fi jẹ ẹ̀bùn lẹ́nìí. Ẹ bá ń kó àwọn ẹ̀bùn yẹn wá, ẹ bá ń kó wọn wá kí àwọn èèyàn kí wọ́n lè máa rí.
0: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ ooo ẹ̀yà olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi ń kọ́ ooo ẹ̀yà olúwa tèmi ń kọ́. Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà búrata. Èmi àkọlé, emi akole o gbogbo egbe mi lo rale tan
1: ta to bere gbogbo e ja kokko lo kantem wa ni ipinle oyo na omo luabi ni awa ni ipinle yi pelu ogun olodun ki a wa bere si na nbe ki gbogbo e ko ma gbina ya lo awon ti o je ebun eh won ti joko si di radio bayi won je gas cylinder cement e ma binu jare pressing iron lamp na tun ti wa nbe ki da tun pe na e wo po jaburata e ja kokko ka national anthem wa gege bi omo luabi.

0: Balotale, àjọ̀dún ọdún kẹrin lórí afẹ́fẹ́ Tuesday July 7, 2026 láàmú olórin ilẹ̀ tí ó jẹ̀bùn lórí ètò Balotale ní ìkànnì West Radio 89.3 FM aláàfin afẹ́ni olúyọ̀lé Ìbàdàn aago 2:00 to 3:00 PM live pẹ̀lú àwọn ẹ̀bùn rabandẹ̀ bíi gáàsì Linda, cement, paint, pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdíje oríire yìí wà fún gbogbo ènìyàn àtẹni tó ní nǹkan kan tàbí òmí ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Àwọn àlejò pàtàkì tí wọ́n bọ̀ ni wọ́n bá wa yí koto ìdíje oríire lọ́jọ́ náà. Adékunlé speak loud Babakunle Kọ́lé ni ó máa gba gbogbo ènìyàn lálejò. Ṣé àti ra tíkẹ́ẹ̀tì ₦1,000 jáfẹ́ bí o jáfara o tún jáfọ́ rẹ̀ rẹ̀ tàbí o sanwó sí sẹ́nẹ̀tà kan nọmbà yìí 2463989023 kó o sì fi rìsíìpì rẹ sanwó sí WhatsApp nọmbà yìí 0705733092. Ọ̀pọ̀ iléeṣẹ́ ló ti ń dẹ́bù fún wa tẹ́yìn náà bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ máa pe Adékunlé speak loud Babakunle Kọ́lé sórí nọmbà yìí 0705733092. Kọ́lé ọdún kẹrin yìí èmi ni wọ́n jẹ̀bùn sọ bẹ́ẹ̀.
1: Kọ́lé ayọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o, bóyá mi ò ní sọpẹ́, bílẹ̀ aláyọ̀dán mi wo, ọpẹ́ mi àpọ̀jà burata.
2: Èyàn dà bẹ́ẹ̀, ènìyàn dà bẹ́ẹ̀, inú wa dùn, ayọ̀ wa òkun, a rí àánú ńlá gbà, ọpẹ́ wa ó pọ̀ jaburata, bọ́lọ́run bá kọ ilé ayọ̀ fún wa. Nítorí pé èmi àtẹ̀yìn ilé tá a bá kọ́ kò ní wó mọ́ wa lórí ni agbára Ọlọ́run ọba. Sẹ́yìn náà ṣàmì dáadáa ń bẹ̀. Àwọn àlejò pàtàkì tí mò ń retí lára wọn ti wà bí Ọ̀nàrẹ́bà Abiodun Fáròǹbí akítẹ́ẹ̀tì ni wọ́n o. Fabriod Build láti odidi ìlú Èkó wọn wà láàrin wa ń bí báyìí ojú òní tí ní agbára Ọlọ́run ọba. Mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ mi Arcworks and Construction Support Services tí wọ́n wà lológun ẹrú ní Ìbàdàn water collector àtàwọn nǹkan tó jẹ mọ́ roof iṣẹ́ tiwọn nìyẹn. Excellent Standard Blocks láti Ẹlẹ́yẹlé Nìbàdàn a dúpẹ́ lọ́wọ́ yín o, wọ́n dúró tì wá gbágbágbá. God's Grace Aluminium ló dú ọ̀nà Nìbàdàn, wọ́n ní kò ní séwu bàbá ṣe bẹ́ẹ̀bẹ́. Bákan náà ni bàbá wa láti Apple Security àwọn náà wọ́n tún ṣe bẹ́ẹ̀bẹ́. Nigerian Institute of Building NIOB ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alága bàbá wa Fẹ́mi Adeyi àti bàbá wa Bídà Fatai Mabinu Bídà Fatai àwọn náà wọ́n ṣeun ojú òní ti gbogbo yín. NIOB ò ní bàjẹ́ ní agbára Ọlọ́run ọba ẹgbẹ́ onítẹ̀síwájú ni wọ́n. Ẹlòmíì ò ti ẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ wọ́n báyìí orí ajé Building Materials Dealer ní Ògùn pa lábẹ́ aláṣẹ Alhaji Kazeem Ọlárẹ̀wájú àrítẹ̀yìn náà ni orí ètò ìtura àwọn náà wọ́n dúró tì wá. Alhaji Adékunlé Olúdìá Water ní Bodè Nìbàdàn ni ó dì koko. Ẹ ṣeun o, bàbá wa ní màálù adúpẹ́. Homelinks Global Reality Nigerian Limited tán wà ní Adéọyọ Road nílùú Ìbàdàn ẹ̀yìn náà ṣeun púpọ̀. Bísọ́lá Ayẹni ẹ̀ ń bá pè wọ́n pásítọ̀ ní Ìjayòpá. Ìyáwa Kiki Concept Reality Realtors tí wọ́n wà ní ọ̀nà Iwo Road lọ́hùn ẹ̀yìn náà ṣeun. Unique Properties adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ rí àwọn ẹ̀bùn tẹ́ jẹ olè tí ń wò ńlẹ̀ yẹn. Gas cylinder ti wà ńbẹ̀, ọ̀dà ti wà ńbẹ̀, pressing iron wà ńbẹ̀, lamp wà ńbẹ̀, theft bí máa tan iná. Bákan náà ọpẹ́ pàtàkì lọ́wọ́ IBS Master Real Estate and Construction Support Construction Works Nigeria Limited Rutar Resources ìyáwa Godwin Christiana láti Olúyọ̀lé ẹ ṣeun o. Ọ̀nàrẹ́bù Ìbítóyè Sayid Ọlábànjí tí wọ́n fún wa gas cylinder mo dúpẹ́ púpọ̀. Bákan náà ni ọ̀nàrẹ́bù IJK àwọn náà fún wa ní pressing iron ẹ ṣe. Bàbá wa ẹrú Ọlọ́run láti Agbeni The Young ẹ má ní mo bá yín lóye mo pè yín lórúkọ ẹ ṣe ẹ̀kọ́ àdúró tì. Rainbow Bright Nigerian Limited láti ìlú Èkó bàbá wa ọ̀nàrẹ́bù Sàlámì ẹ ṣeun púpọ̀. Mo kí ọ̀nàrẹ́bù Adépẹ́jú Rukayat Idris sí àwọn náà tí wọ́n ra tíkẹ́ẹ̀tì. Mo wá kí bàbá wa Alhaji Moruf Akinwande tí wọ́n jẹ́ SA to the governor lórí ọ̀rọ̀ Oyo State Fire Services Reforms ese baba e ma mo se ni o e seun pupo pupo pupo mo kile ise seba works yawa adefowo ke abiodun e se o ojo ni te ina prophet estaye abiodun mama reverend munda ni won mama agbalagba won nitori ti wa awon bo nbile ni a nreti yin lady evangelist bimbo awoko jesu ina a nreti yin o mrs mojisola famuide e seun o nigerian institute of survey eka ti ipinle oyo mo nreti baba bo le pe won si nle won ni awon ran yan wa anreti baba wa alaji wahid aduro dekun leader daada ni won ese baba oju oni tin mo ki prophet irele gbe mi ti won tun je pastor oju oni ti eyin na gbogbo won ni won duro ti wa ni kokan tabi eji honorable ti mo da ko lekan honorable abiodun farombi ti won je architect alase Fabriod building Fabriod building yes e ma binu tin ba pe daada awon na wa pelu wa nbi gbogbo won la jo se ti gbogbo o kan si laarin iseju pere ti yen o gaju
1: seri were de were igba melo ni le bi duro
2: ni kan ni Facebook lohun mo ti ri owo awon eyan nbe eyin na e lo sibe e lo wo ni fan page wa at west radio 893 at West Radio 893 ibe ni atiri iya wa Adekunle Ojo Christiana won ni very nice won tun wa fi kan ku won ni happy anniversary to us e seun ni jabo mama gbogbo gba ko si radio ta wa ti won tele wa debe gbogbo ayan na won ti mo won iya radio la ba ma pe yin e seun
1: bile alayodan mi wo
2: awon eyan o je ebu yen leni
1: Kan ni alayo fun mi o Boye mi o ni sope Bile alayo
2: Awon eyan ti ra ticket ni 1000 naira elomi ra 5 elomi ra 10 elomi ra 3 ati be lo ehn ile ise home links mewa ni won ra ati nreti awon na kan ma bo baba wa yen ti e gbodo ma ti nbi o di dodan e gbodo wa ni e fe ki ma so ni ase ero rara fe ko
1: ile ti mo
2: se ri kole kole yi eto to lapon ja ni ti gbogbo eyan bu omi ogbon mu nbe ni ikokan ejeji
1: ile ti mo ba ko
2: se to ba je ti awon text message to nwole tawon eyan fi nse beere tan fi so pe okay kini ba yo ye mi nkan ba o ru mi loju seyen ni ka so ni sugbon nigba ti eto kole kole to ti wa nle awon eyan won ri dahun are en to so pe o ni ohun o gba iwe ile ohun o ni iwe ile ohun o ni kankan bi pe se ko lewu lojo waju ati da won lohun nitori pe ogbon odun ni omugo emi ni ru e ma nbo si ogbon odun ni omugo emi ni ru e ma nbo si ti eyan ba ti rale o di dodan ko gba iwe ile to ye ki o gba ki o se aworan ile gbogbo nkan to ba ye ko se ti o ba ti se be o fe fun re ni ede kini o fe fun re ni ede kini e je ki honorable farombi ki won ma bo ni ori aga nbe yen o fe bere awon ibere kan tabi omi lowo won e ba gbe won si ori aga ara awon alejo pataki wa fun teni niyan ti won wa ni kale pelu wa ojo ni ti yin ise won o yen ise ile kiko na ni gbogbo ẹyin tẹ wà nìkan ni Facebook abánidọ́rẹ̀ fan page West Radio yẹn àní at West Radio 893 ibẹ̀ ni kí ẹ lọ kẹ ẹ máa wo àwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ńbẹ̀ kẹyìn náà comment kẹ ẹ like tẹ bá wo ẹyin wa ẹ ti rí bánà yẹn wà ń bẹ àjọdún ọdún kẹrin ètò kọ́lékọ́lé ó là ń ṣe fún tèní àwọn èèyàn ti ganu sílẹ̀ láti jẹ tíkẹ́ẹ̀tì yẹn jẹ ẹ̀bùn yẹn bá sì ṣe mú ilé iṣẹ́ Ojom Life Supportive Foundation ti won package eto yi ara ti won so fun wa ni pe won ni okay o nigbati awon wo di titi won ni awon eyan bi melo kan marun won ni ka da ka fi ticket ka mu ticket ta ba ti mu kan fun won ni 1000 naira pada iyen awon eyan marun pere Ojom Life Supportive Foundation lo so be
1: foundation papo biriki ati cement kato bulloku were de were igba melo ni le bi duro were de were igba melo ni le
2: e je kin lo sodo baba wa architect farumbi mo ki yin baba e ku jo meji jo meta
3: emi no ki olotu
2: e ba nda oruko yin ni ekunrere
3: oruko mi ni Atitete Farumbi Abiodun.
2: Abiodun lati ibo leti wa sori eto kole kole gege bi atileyin te nse.
3: Ilu Eko ni won bi wa si bo Ibadan na ladagba si.
2: Ibadan na ladagba si. O da ni seju perete e ka kini ni iwe ni abe lo ko nise.
3: Ako nise atun ka niwe.
2: E ko nise e tun ka niwe. Ah, eni kan wa bi ndi oni lati Nigerian Institute of Building. Won ni beyin o ba di omo egbe awon. Ise nla ni o se o eni ma se gbe yawo a se gudugudu meje eni to wa fe mo nipa ise ile kiko onu o se gudugudu e kan ba mi salaye pere ni ranpe kini ojule ri ti en ba fe di architect
3: ah adupe folo o lagbara die but nko ye kan ti mo ko le so ni pe is very very better for anybody to fe di architect
2: okay
3: ko understand the both practical and the theory. So practical and then he oh lo wa okeju fe to ba ko to lo to ko lo ko to lo se school so o n lene o to lo o to kawe si so o ma ye dada so nkan ti mo ko le so na ni
2: e se ojo ni ti yin lagbara olohun ba
1: the document the survey building plan
2: e ba n pe baba wa segun akife n wa wole alase foyin si ijo Nigeria Enterprises awon na won duro ti wa won na ti wa nita eni ki won wole mo fe sai bi re oro kan lowo won ko to di pa lo sibi ta ti yi ko to yen
1: e ti duro
2: baba wa Farumbi
3: yes sir
2: ile ti won ko bi ile ba boya pila nkan kankan ko lu o si ye ogbon wo la le da si tiru lebe ti o tun fi duro pada ti o je pe oridi le oni dawo danu
3: iru nkan ba yen firstly no engineer to wa in charge se ohun ni o mo ko to nse to ba to koko
2: moto lo kolu pila yen
3: to ba kun si bi la moto kolu pila yen won ko ma reinforce e
2: okay
3: won hold e pelu iron steel won hold e so wọn dey wọn reconstruct or wọn input
2: okay.
3: Pillars in. So lati fi gbe duro pada
2: e seun oju oni ti yen ah mo gbadun idahun yen
1: emi apoja burata
2: e je ki baba wa ki fe nwa kan bo sibe yen laarin iseju kan ko to ri pa lo bi ta ti yiko to yen e je ki won bo sibe yen oju oni ti yen ni agbara olohun oba
1: e odun mi wo
2: baba wa segun akinte nwa te nwo yi awon isegun ibile nila nti traditional ni won awon na je kan lara awon lati leyin wa baba mo ki yin o e ku jo meji jo meta
4: e ka bo e ku se
2: e ba ndaruko yin lekun rere
4: ruko mi ni segun akifenwa
2: lati bo
4: lati le se foyin si jo Nigeria Enterprises
2: foyin si jo Nigeria Enterprises kini foyin en da oyin le ni abi
4: gine a ma fi oyin se itoju opolopo ailera olodun de ngba fun abe
2: e ma fun yin se itoju opolopo ailera olodun de ngba fun yin be
4: ah
2: o gaju iyen ni pe bawo eyan ba sise bricklayer lo abi se architecture abi nkan kan lara ile baraba nro mo won le ya sodo yin ni
4: ko ma bo confirm wa confirm wa go
2: ah mo ti yo ndi mo fe yo confirm wa okay
1: wo rale ta gba document kan ni no
2: omo ilu wo ni yin na sir
4: omo abeokuta ni
2: abeokuta
4: be
2: ilu egba okay
1: bere igba mi
2: won leyin abeokuta egbona ninu o ti ye yin sabi
4: Olorun lo si be o.
2: Olorun
4: ko jara.
2: Ah, deyan ba wa sise ise bricklayer o gbe block o gbon yepe, gbo eji kan ro, eyin nro nkan lodo yin. Se oni nte le fun eyin eni yen.
4: O po repete.
2: Ah,
4: ton ba ti wa.
2: O ti e ba yin ni tule sa mu ju si wa na ni.
5: All right.
1: Boye mi oni.
2: Ajodun odun kerin kole kole la nse lowo le ni. Oju wo le fi wo?
4: Ah, odun mo mi lopolopo. Tori pe ben. Tori pe nkan ti eyan ba tin se to ba tin tesiwaju ayo na lo ma ja si
2: okay
4: o de tun ma ja sayo
2: olorun seun ma ja sayo yo ma ja sayo na ni
1: fami apoja
2: radio evangelist n wenu mi pe okunrin yi o bere niyan
1: egbe mi lo ra le tan ko le tara ti won emi apol
2: nigba ta ti ri baba wa kinfe wa nbi ati architect Farumbi ton ti wa nbi a lo sibi ko to yen laipe yi to ba ti di 2:30 a lo sibe ta bere si ni mu ni kokan ejeji ta le mu awon lori re to je ebun nítorí kì í ṣe nìbàdàn nìkan náà ti ra tíkẹ́ẹ̀tì yìí.
1: Ààrẹ
2: ń tó rà láti Èkó, ààrẹ ń tó rà nìbàdàn, ààrẹ ń tó rà ní Kire, ààrẹ ń tó rà ní Ọ̀ṣun, ààrẹ ń tó rà ní Ìlọra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Àbí sí ọ̀pọ̀ àtàgbé mẹ́.
2: Oníkálukú náà ti ṣí rédíò báyìí. Ìyẹn ni mo fi sọ pé gbójú wò wá nìkànnì abánidọ́rẹ̀ fan page West Radio at West Radio 893. Kí n máa rí kọ́mẹ̀ntì yín kẹ̀sì máa bá wa ṣíà kẹ́ ẹ̀ tún láìkí ẹ̀ èèyàn bíi mẹ́tàlá kan ti wà ń bẹ̀ báyìí tí wọ́n ti láìkí ẹ̀. Ẹ ṣé o, ojú òní tìyìn ní agbára Ọlọ́run ọba.
1: Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ni lébi dúró.
2: Lórí nọ́mbà mi àwọn kan tí wọ́n ti mẹ́sẹ̀jì síbẹ̀ ṣùgbọ́n ẹ̀kan jẹ́ ń dárúkọ wọn ni ìyá wa Prophetess Taiwo Abiodun. Tẹ́ ẹ bá wà nítòsí ẹ jẹ́ kí wọ́n wọlé tán bá wà ń ta torí pé mo ti ń rí ọwọ́ wọn ń bì báyìí. Ẹnjìnìá dúrójayé mo ti rí ọwọ́ ti ẹ̀yìn náà. Ẹ ṣeun o, ojú òní tìyìn àgbà olóṣèlú ni àwọn náà. Kìrìsìtẹ́nì ni wọn, ṣùgbọ́n irun gbọ́n wọn bíi ti àgbẹ̀ ẹ̀sìn mùsùlùmí ni.
1: Mi àpọ̀jà burata.
2: Ẹ jẹ́ kí ẹnjìnìá Fáróhùn bí jókòó níbẹ̀ yẹn kí wọ́n súnṣẹ́gbẹ́ àlejò yẹn ò kí n torí àwọn ọ̀rọ̀ yẹn ń kàn wọ́n gbọ̀ngàn díẹ̀ díẹ̀.
1: ọpẹ́ mi àpọ̀jà múrata.
2: Béèyàn bá gbé ìyíkoto mo kí ọ̀gá wa chief doctor engineer broadcaster Ayọ̀ Emmanuel ẹ jẹ́ fún wọn lóye dúdú Yemí ẹ jẹ́.
1: Àmì àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe.
2: Ẹnìkan ní gáàsì lìńdà yẹn lòun fẹ́ jẹ́. Mo ti rẹ́ni tó mẹ́sẹ̀jì mi dàrẹ́ẹ̀tì wọ́n ní àwọn o ipá wọn fẹ́ gbé President Ayọ̀ yẹn lọ. Ẹ gbọ́ kò kú ṣeéṣe òṣòdòró ń bẹ̀ tí wọ́n bá ti mú tíkẹ́ẹ̀tì tí wọ́n bá ti mú báyìí wọ́n bá ti pe nọ́mbà ẹni yẹn ló jẹ nìyẹn.
1: Ìgbà mélòó ni lébi dúró. Táró owó ralé.
2: Ó fẹ́ ralé, ó fẹ́ ralé.
1: Faith kí lè dùn.
2: Ó ń wò pé bó ló ṣe ṣe ètò kọ́lékọ́lé ni kẹ́ ẹ máa gbọ́.
1: Ní lébi dúró. Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ni lébi dúró.
2: Nígbà tí engineer Sam Adelere sportmaster. Tó dúró ó dúró kori wípé níbo lẹ́nìí.
1: Ó ń kọ́lé Ayọ̀.
2: Èmi jẹ́ ìwà sọ mo ní àti òní ò wá jẹ gáàsì lìńdà.
1: Wà tèmi ń kọ.
2: Nígbà mo rọ́wọ́ ẹ̀ lórí WhatsApp mo ní àwọn ṣáà ń jù síta mo ní ọkùnrin yìí ṣá ó ṣáà fẹ́ jẹ.
1: Mi ò ní sọpẹ́. Bílẹ̀ aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi.
2: Lady Evangelist Àwòkọ́ Jésù mo rọ́wọ́ tìyín náà o tẹ́ bá wà ń ta ẹ̀ wọlé o ẹ máa ń wò wọ́n.
1: Bóyá mi ò ní sọpẹ́. Bílẹ̀ aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà múrata èmi àkọlé. Èmi àkọlé o.
2: Builder Fatai Ọmọládé ẹ ṣeun bí ojú ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ yín láti àwọn ní igbákejì alága Nigeria Institute of Building.
1: Gbogbo ẹgbẹ́.
2: Nígbà tí bàbá Fẹ́mi Adeyi tí àwọn jẹ́ alága gangan Nigeria Institute of Building Oyo State Chapter.
1: Kò ní wo mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe. Ilé tí mo bá.
2: Bàbá wa Sọfíọ Bíbí Àjíbádé àwọn ni alága ti Nigeria Institute of Survey ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣeun o.
1: Ká ṣe document bíi survey building plan àbí sí ọ̀pọ̀ at agreement kán bá wa ṣánbó gbàgbé foundation kápo bíríkì àti.
2: Mr. Adeyemi láti God's Grace Aluminium lódò ọ̀nà nìbàdàn ẹni bá ti fẹ́ kan lèmi ọ̀dọ́ yín mú bọ̀.
1: Táró owó ralé tágbá document kan ní no faith kí lébùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀.
2: Ẹ bá mi kí Mr. Abisola Ayẹni ti Homelinks Global Reality wọ́n ṣeun púpọ̀ wọ́n dúró tì wá àwọn gan náà tó fún wa láàyè ipe ọ́fíìsì yìí ó yá ẹ máa lò ó lọ ojú òní ti ẹ̀yìn náà ni agbára Ọlọ́run ọba.
1: Olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé Ayọ̀ fáwọn kan.
2: Ní káwọn èèyàn pe nọ́mbà mi báyìí ẹ dákun.
1: Olúwa tèmi ń kọ́.
2: Sì sọ pé kẹ́ ẹ pè sínú stúdíò.
1: Sọ fún mi o.
2: Mo ní kẹ́ ẹ lọ wò wá ní ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa at West Radio 893 yẹn fan page wa at West Radio 893 tẹ́ bá ti tàn báyìí ẹ máa wò wá kété ní ẹ rí wa ń bẹ̀ tẹ́yìn nínú kẹ́ ẹ fi kọ́mẹ́ǹtì síbẹ̀ kẹ́ ẹ ṣí àìkẹsì láìkí ẹ.
1: Bóyá mi ò ní sọpẹ́. Bile alayo don mi wo.
2: Eri awon ticket yen re, awon ticket yen re, e ti ri bayi, o ni o lo ti wa ni bi bayi awon yan ti ra ticket daada.
1: Emi lo ra le, kan ko le sara ti won. Emi akole. Emi akole o.
2: Gẹbi mo se so lekan to ba ti di half past 2, a fe lo yiko to yen, a fe yiko to yen lati je gas cylinder, a je pressing iron, bakan na oda ta n pe ni paint o ti wa ni be, to fi mo lamp o ti wa nbe. Kina ti tun pe owo fun eyan marun won ni ka da owo ticket eyan marun pada a mu ticket bi na ni en to ba ti bo si eyan marun la da owo ticket won pada o jom life supportive foundation lo ni ka se iyen loruko awon
1: bulaku were de were igba melo ni le bi duro were de were igba melo ni le bi duro
2: eba mi pe engineer architect Faru B ati baba wa foyinsi jo Nigeria Enterprises Segun Akinfenwa ki won wa ba wa yi koto yen ori ticket ti won ni ka da 11000 pada eyan marun ticket yen ni ki won kokko ba wa mu e kokko ba wa mu ticket yen e ma bo engineer ami architect Faru Mbi o e ba wa shake here ke ba wa shake here hey se ti wa atalati o nlo ti won ba ti mu ticket yen marun le ba wa mu pelu ogo olohun on le ri ti won jipo oya e mu ni kokan ke ma ba wa mu ni kokan oya ehn o de ni fun ticket marun pe ka da 11000 won ton fi ra pada ehn o di meji o di meta ehn o di merin bayi oya ehn o di marun ehn oya e ba wa gbe sile beyen e seun pupo o di marun beyen e wa je a pe awon ticket marun ti number yen ti o bo si ri pe won ni ka da 1000 naira won pada Mrs. Grace O Musa number 9 Popola Street Ring Road Challenge Ibadan telephone number won ni 08033901126 Mrs. Grace O Musa yen duro baun
1: Taro worale ta gba document kan ni no face kile dun wo ko se ri were de were igba melo ni le bi duro were de were igba melo ni le bi duro baba ton ko le ayo pa won kan lemi ko eya oluwa lemi ko baba ton ko le ayo pa won kan lemi ko eya oluwa lemi ko
2: a dupe lowo olohun ba e bi ase latoke won ni ka da oruko pe gbo phone number yen won ni ka ma pe gbogbo e ton nitori idi kan tabi omi number keji ti won ni ka da 1000 naira owo ticket won pada fun won oyin damola adekunle lati oluyole ni badan number merin to gbeyin number won ni 8637 oyin damola adekunle lati oluyole ni badan bakan na victoria adetola won ni lati bodi ni badan won ni kada 1000 naira ticket ti won na pada number merin to gbeyin number ti won ni 6115 otuya eleyi won ni omolaso quadri lati popo bridge nibadan won ni kada 1000 naira ti won na pada fun won gege bi otike o jump life lo ni ka se be o 4281 ni number to gbeyin number won 4281 ikan tun re to je di last one oni Miss Eniye Musa tin ba pe dada Miss Eniye Musa ya wa wole Reverend Mother ese e joku sori aga giga yen Miss Eniye Musa won ni 51 Babatunde Street ni Ogun State ni awon ti ra ticket number to gbeyin number won merin 5225. Mara arun yen o ni won ni ka da 1000 naira ticket won pada fun won bi yen se lo niyan bi yen se lo niyan nigbati mama wa Reverend Mother Mrs. Taye Abiodun mama Olugu ti won de sanin wa mama e ba mi ki gbogbo awon eyan ka to ma mu ticket to ku e ba n ki awon eyan.
5: Praise the Lord.
2: Hallelujah.
5: Inu mi dun pe mo wo bi wa loni. Mo ki yin towo towo ni ilu mi owo. Mo ki gbogbo yin tori pe Olorun gba ogo ni ile ise yi.
2: Olorun seun.
5: Loruko Jesu ile ise yi ko ni lo le.
2: Amen Christi.
5: Mo gbadura pe gbogbo en ten sise nbi e ni gbojo olojo
2: lo. Amen.
5: Mo ki yin pe ku kale.
2: Yesu.
5: Mo ki yin ku ise takun takun ten se ni le West Radio. Igba gbogbo la ma n gbo yin. Loruko Jesu ipo yin o ni sofo.
2: Amen. Amen.
5: Gbogbo yin te wa nbi iku tin ya kankan ni pa yin o.
2: Amen.
5: Emi yin o ni sonu.
2: Amen.
5: Won ni ji yin gbe o. Eni bo so wa ye o. Be ni ori.
2: Amen.
5: Jesu Christ Oluwa wa.
2: Amen. Mama e daruko nkankan le kan. E so pe gege bi ilu yin ilu owo. E sari korin ilu owo yen. Esi ma nko to e ko ni kan fun mi ri kini kan chenge che imo be se ko mo
5: eri loye omo ba eri loye o mo ma ki ile West Radio yi o eri loye o eri loye omo ba
2: esi ma oju oni ti yin adupe pupo pupo
1: duro where dey where igba mi lo ni le bi duro Baba ton kole ayo pa won kan temi ko eya Oluwa temi ko Baba ton kole ayo pa won kan temi ko eya Oluwa temi ko kole ayo fun mi o boye mi sope
2: adupe lowo Olorun ba
1: alayodan mi wo
2: Baba wa foyin si jo Nigeria Enterprises e ma bo lamp wa nbe yen e wa ba wa mu ticket fun eyo kan ni fun ti lamp yen eyo kan oni ti lamp yen e ba wa jinpo ke jinpo ke wa wo e foju nu ati ti ta wo e ba jinpo daada ehn e wa mu eyo kan to je lamp yen e o oya o ti fe mu o ti fe mu o eyo kan ti o je lamp eja wo na ta lo nton ti o je lamp yen ehn won ti fi le mi lowo okay ehn ah o da be eni ti o je lamp o ni Shade Kale Jaye lati Malete number 4 to gbeyin number won ni 7904 7904 oni number 4 ti o gbeyin number won e seun gan ni ah o gaju E ma binu ehn oya e ja tesi waju
1: were de were igba mi lo ni le bi duro
2: nigba ti ma pe mama wa Reverend Mother Abiodun Taye ti won ba wa ti won ba wa ati mama wa Muji Sola ehn mo ti ri famu ide mo ti ri won mo ti ri won bi nbo awoko Jesu na ti wa nbi e ba nwa aye fun won e ba nwa aye fun won oju oni ti wa lagboro Olorun oba mama wa gege bi agbaragba e ba ngbe kini si odo mama won fe ba wa mu pressing iron oni okan e dakun oda ni kan ba wa mu bayen oda paint e ba wa jinpo ke ba wa mu paint meji ni paint yen meji ni o olorire yen ya e ma wo mama ti fe mu won ti fe mu card akoko ko sojoro nbe card akoko da o ya ehn e ba mu wa okay oku kan awon le ti je hey Olorun mi o okay o Eja wo mama ti fe mu keji o Eni to je oda akoko oni Motunrayo Oladokun lati Malete bakan na Motunrayo Oladokun lati Malete number 4 to gbeyin number won ni 5303 Motunrayo Oladokun paint leje o oda leje eje nwo le keji ẹni tó jẹ́ ìkejì ó ní Mrs. Tosin Biola Sobanjo láti Bolúmọlé Nìbàdàn. Mrs. Tosin Biola Sobanjo láti Bolúmọlé. Nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà wọn ni 5305. Ẹjọ́ mẹ́jọ lẹ́wàá gba ọ̀dà yín bí nítorí pé ẹ̀sìn nítòsí báyìí ẹ wà sórí ètò bá ṣe ń ṣètò yìí. Ó dá ìyẹn ti lọ bẹ́ẹ̀ ìyẹn ti lọ bẹ́ẹ̀. Ẹ bá ń pe ìyá wa Fámúyì dé, mo kí yín kààbọ̀ sí orí ètò yìí. Ẹ wá bá ń mú Pressing Iron. Ẹ wá bá ń mú Pressing Iron. Màmá wa Fámúyì dé, àwọn dà. Yes. Ẹ o. Ẹ bá ń gbé kiní ko tó yẹn fún màmá kí wọ́n bá wa wo. Ẹ má wulẹ̀ sí. Ẹ kí wọ́n jìn pọ̀ ni. Ẹ kọ́kọ́ jìn pọ̀. Ẹ jìn pọ̀ dáadáa. Ẹ wá mú kan. Ẹ fojú inú àtojú ta. Ẹ fi mú kan. Pressing Iron látọ̀dọ̀ IJK. O nìyẹn o. Tọ́ orúkọ ẹniyẹn ti wà ń bẹ́ o. Ó ti wà ń bẹ́. Pressing Iron. Ẹ jẹ́ nǹkan sí I. Gbogbo ayé ló ti rí Pressing Iron. Ta lè léyìí. Esther Awoyinbo. Tí n bá pè dáadáa ẹ má bínú bóyá Awoyinbo ni àbí Awoyinbo náà ni ó ti ẹ̀jẹ́. Láti odù Tọ́lá Nìbàdàn. Wọ́n ní nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà wọn ni 0659. Esther Awoyinbo láti odù Tọ́lá Nìbàdàn. Ẹ ṣeun. Ọkàn gbogbo yín ni ó balẹ̀. Ẹ wá já lọ síbi ṣé Pressing Iron nìyẹn. Ok, kí ló kù ńbẹ̀? Ó ku gas cylinder. Àbí? Ó lágbára, ó lágbára. Ẹ já kún fún àdúrà báyìí o. Ẹ já kún fún àdúrà. Bí ń bọ́ àwòkọ Jésù, ẹ̀yin dà. Ẹ ti ẹ̀wọ̀ kọ́ bá mi kọ orin ẹ̀mí. Ẹ kàn sáré bá mi kọ́ ní ìṣẹ́jú kan kí n tó lọ mú gas cylinder yẹn. Ẹ o, ẹ bá mi kọ orin ẹ̀mí. Ẹ bá ń gbé kinní fún wọn kí wọ́n jókòó kí wọ́n fún wa ní orin ẹ̀mí. Ó lágbára púpọ̀ jù. Wọ́n ti wà ń bẹ̀. Mò ń bọ̀ náà.
1: Èmi ń kọ́, bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
2: Ẹ lọ sí kan ni abánidọ́rẹ̀ẹ́ wa fan page at West Radio 893. Kẹ́ ẹ lọ gbójú wò wá, kẹ́ ẹ gbójú ayọ̀ wò wá.
1: Bóyá mi ò ní.
2: Ẹni tí ò sí ń bí ó mísì o.
1: Fílẹ̀ aláyọ̀dán mi wo.
2: Ẹ kàn kọ́mẹ́ǹtì kẹ́ ẹ láìkì kẹ́ ẹ sì máa bá wa ṣíà ẹ̀. Bí ń bọ́ àwòkọ Jésù ló wà ń wájú mi yìí tẹ̀ ń wò yìí. Bí ń bọ́ àwòkọ Jésù akọrin bíi kà sí nǹkan. Ẹ bá mi kí àwọn ará ilé Lady Evangelist.
5: Ẹ ká san gbogbo lé o. Lórúkọ Jésù iṣẹ́ ìránṣẹ́ yẹn a máa tẹ̀síwájú.
2: Àmì.
5: Iléeṣẹ́ rédíò yìí ò ní jóná.
2: Àmì.
5: Gbogbo alájọ máa ráàánú gbà lórúkọ Jésù Kristi.
2: Àmì. Níṣẹ́jú kan, ẹ bá mi fi ohun yẹn, ẹ bá mi fi kí Ọlọ́run. Kẹ́bẹ̀ ti ṣe máa ń ṣe.
5: Kàbárí o dàbí àrà. Ọlọ́run ìyanu, ọba ìyanu, ó níṣẹ́ ìyanu ní gbẹ̀ngbẹ̀lẹ́kú. Ó dá níbi òwú, ó dá gbẹjẹgbẹjẹ má láṣẹ jùlẹ́nu, ó gbẹjọ ọ̀rọ̀ kanlẹ̀kanlẹ̀. Alábíàǹsà sí ẹlẹ́kùnlé àdéhùnrẹ́, Ọlọ́run ta wá o. Ìbà ní a ṣe.
2: Ìyẹn dà bẹ́ẹ̀. Ẹ máa ń kọrin kan. Ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà kó lè gbẹ̀gbẹ̀. Èmi ò mọ́ ni o. Ẹ bá mi kọ́.
5: Ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà kọ́ Ọlọ́run darí ẹ̀ṣẹ̀ jí wá.

0: ó ga jù.
1: Women, how do you know
0: be? Ẹgbọ́n náà bèèyàn bá ti ẹ̀kọ́ lé náà tó bá fẹ́ ṣe ìṣílẹ̀ yóò ṣàkọrin ń bẹ̀ àbí kí wàá ni.
1: Wẹ́rẹ́ de wẹ́rẹ́.
0: Ó dà mo gbádùn oyin mo sì mọ̀ pé àwọn èèyàn náà wọ́n gbádùn ohun yẹn dáadáa. Bí ń bọ́ àwòkọ Jésù, iṣẹ́ ìránṣẹ́ òun lẹ́ ń fi orin ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ti ṣe rẹ́kọ̀dù.
2: Bẹ́ẹ̀ni mo ti ṣe rẹ́kọ̀dù méjì.
0: Ọ̀dà ìyẹn kọ́ la bá wa lé ní. Ẹ padà wá sórí ètò tí a intaviu yín dáadáa bó ṣe yẹ ká ṣe. Àdúrà yín ó gbà. Ẹ máa bá mi mú tíkẹ́ẹ̀tì yẹn. Tíkẹ́ẹ̀tì yẹn gas cylinder. Ẹnìkan tó fẹ́ jẹ́ lénì ìyẹn gas cylinder. Ẹ wà gbé kinní yìí. Ẹ bá mi jìn pọ̀. Tẹ bá ti jìn pọ̀ tán. Ẹni olóríire yẹn ti máa gbàdúrà báyìí. Mo mọ̀ pé yóò ti wà nú àwẹ̀ tàbí kò ti lọ sórí òkè àti pẹ̀tẹ́lẹ̀ láti bí ìjẹ̀dógún. Torí gas cylinder kò ṣe bínú rọ́lù báyìí. Ẹ gbà ẹ bá mi yí koto yẹn kẹ́ ẹ jìn pọ̀ dáadáa káwọn èèyàn rí i pé ẹ̀ ń gbìyànjú ẹ̀ láti jìn pọ̀. Ẹ wà bá a mú. Ẹ máa gbàdúrà o ẹ̀yin tẹ́ wà lé tíkẹ́ẹ̀tì fún gas cylinder. Eléyìí tí ọ̀nàrẹ́bù ìbí tó yẹ rà fún wa. Ó yá ẹ bá yẹ̀ wò. Ó ti fẹ́ lọ o. Ó ti fẹ́ lọ o. Bàbá wa ti ń bẹ ní ọ̀run. Ọ̀wọ̀ ni fún orúkọ rẹ. Ìjọba rẹ dé. Ìfẹ́ ti ẹ̀ ń káṣe ní ayé. Ẹ wà ń bẹ̀. Wọ́n mú. Wọ́n ti mú. Wọ́n ti mú. Ẹ jẹ́ aṣojú rú. Ó ga o. Ẹni tí ẹ jókòó. Ẹni tí ó mú tí wọ́n mú tíkẹ́ẹ̀tì ẹ̀. Ó ní wọ́n kọ orúkọ tó wà ń bẹ̀ ni ìyá bàbá láti pópó Yemọja. Nọ́mbà wọn ni tí ó gbẹ̀yìn nọ́mbà wọn ni 7911 ìyá bàbá òun ni orúkọ tó wà ń bẹ̀. Tọ́ àwa náà kí yín kú oríire. Wọ́n ti pàtẹ́wọ́ fún yín. Àwa náà kí yín kú oríire níbikíbi tí ẹ wà. Ìyá bàbá ló jẹ́. Nọ́mbà wọn ni 7911 ló gbẹ̀yìn nọ́mbà wọn. Ní ìṣẹ́jú kan ẹ jẹ́ kí Matron fún mi kí wọ́n wá gbẹ́nu sí máikrófóònù yìí káwọn náà kí ara lé níbi tí wọ́n wà yẹn. Ó yá ẹ má bọ̀ ẹ wá gbẹ́nu sí máikrófóònù yẹn. Ayé ni ò gbà wá. Ẹ ṣeun ojú òní tí yín. Ẹ bá mi kí àwọn tí wọ́n ń gbọ́ wà nílé.
3: Mo kí gbogbo wa. Ẹ káàsán o. Mo dẹ̀ kí atọ́kùnà ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun.
3: Ọlọ́run ó máa tẹ̀síwájú nínú ayé yín.
0: Àmì.
3: Mo kí wa ní iléeṣẹ́ rédíò yìí. Iléeṣẹ́ yìí kò ní dojúrò.
0: Àmì.
3: Kò dẹ̀ ní di títì pa.
0: Àmì.
3: Ìlera wa kò ní di fíafíà.
0: Àmì.
3: Lórúkọ Jésù a ò ní fàìsàn lùgbà.
0: Àmì. Kí lorúkọ yín náà?
3: Orúkọ mi ni Ìyáàfin Fúnmilọ́lá. Aya Adétọ́lá. Mo jẹ́ Matron iléeṣẹ́ Godstime Maternity Hospital.
0: Ibi tẹ́ ẹ mú mi lọ yẹn níṣẹ́jú kan ọ̀rọ̀ nípa ìlera ẹkàn bá yan advice àwọn ọkùnrin níṣẹ́jú kan.
3: Ìlera wa ló ṣe pàtàkì jù. Nígbà téèyàn bá wà nínú àlàáfíà, nǹkan tó bá ń jẹ tó lọ́run dẹ̀ ṣe pé kó máa ba lára mu. Ó ṣe pàtàkì gan. Ó yẹ kíru ẹni yẹn kó máa dúpẹ́. Téèyàn bá lọ sí hospitals káàkiri, èèyàn rí àwọn oríṣiríṣi tó fi lè dúpẹ́. Pàápàá jù

0: lo awon okunrin mo ma n saba so fun awon okunrin pe awon ko ma mu awon orisirisi ako yen o ma n ba ifun je ni o ma fun elomi ni kidney problem o ma ti damage
1: teyin mo
0: to den damage ninu arina ri on ti tama ni kelomi lo ya abdominal scan wa lo ma to ri pe o n ti ni problem ninu inu awon kan to je bi awon awon won mu gi ma daruko sa awon ton ma ni kan ma je ka awon ma ni agbara mi wa o ma damage ifun ma fe ka awon okunrin wa kan kan sora gidigidi a mo ye bin ni na lo ma mu be o sugbon ko po ninu obirin bi awon okunrin
1: e ma je ngbe yin jina eyin o pada wa ni awon eleto lora elera laarin won le gba oro lenu yin e salaye lekunrin fa ojo ni tin ni agbara olohun architect faron bi e ma bo nitori oro ile kiko ile rira la n so yi awon kokan wa to ye ki won ti debi ti mo ti ri message elomi pe nkan bayi lo di awon lowo ti won fi ti debi ton papa julo ti won mo nipa ise ankole anrale yi architect faron bi bi eyan ba fe rale se dandan ni ko je inu gbo to jina le yan gbo dora ni
2: ko si bi ti won le rale si
1: okay
2: alai ni kan se lo ma so pe bi kan jina
1: okay se pe ko si bi to jina
2: ko si bi to
1: jina nigba tawon kan ba gbe ni ru bodija tenin kan lo gbe nu gbo
2: bodija yen na igbo ni tele
1: oh igbo ni tele
2: ba to ya lo dilu
1: so as I advise yan teyan ba fe rale si o le lo si bi to jina die
2: once to ba ti documents yen to let verify to si wa okay just try and get it
1: ojo ni ti wa eto kole kole ta n se yi kini mo ran yin lori e
2: in fact more impressive
1: okay
2: tori mo si wa iru nkan bayi
1: okay
2: so eni inu mi dun
1: okay
2: so mo de won ko lagboro olohun olohun je ki agbara yin mo yin ko pin sibe
1: ami ate yin na
2: so more continuity
1: okay eshim thank you very much god bless you sir
2: amen.
1: Mami reverend munda mama imoran wo le ni fun wa ni ori eto yi bi a se nse yi
3: mo ki yin pupo pupo pe e ku ise
1: eshim
3: ẹ rí gbogbo ètò tá a ṣe yẹn ó ń wọnú ọkàn mi èmi gan láìkẹ mo fẹ kí ọlọrun jọba ká túbọ máa tẹsíwájú so ilé iṣẹ ìyá túbọ máa gbòòrò sí ni tá a bá ń ṣerú àwọn nǹkan báyìí ọlọrun yóò gbàkóso
1: àmì lágbára ọlọrun nígbà tá a bá ṣe mí kì í ṣe bí láti ṣe á ṣe tí ó rìnlẹ jù báyìí lọ bàbá wa foyín sí ẹjọ ìmọràn wo lẹni fún wa.
4: Ìgbà tí wọ́n wà láyé ló ń sọ pé mo fẹ́ ṣe nǹkan báyìí lọ́la fẹ́ ṣe nǹkan báyìí lọ́tún la so ẹjọ́ àtọkùnrin àtobìnrin ṣe ká máa ṣètọ́jú ara wa o iṣẹ́ tá a bá ṣe àwa la máa jẹ́ lágbára ọlọ́run
1: ó ṣe máa rí ni. Ìyá ọ fámúyìdé àwọn dà ẹ wá fún wa nímọ̀ràn ẹ má sọ pé ọmọdé ni wà ẹnu àgbà lóbi tí gbò. Ẹtì làwọn náà ẹ̀rí nǹkan bá àwọn ní ẹtì sáàkún bí bàá ká má bàá máa gbé blọọkù má bàá máa yẹ mọ wa lẹ́yìn náà wọ́n fi ní kí àwọn ní ẹtì wa ẹ ṣe mọ.
5: Mo kí oníkálukú wa o agbára ọlọ́run ètò yìí á túbọ̀ máa tẹ̀síwájú ìgbà tó bá máa dọdún tó ń bọ̀ lọ́ńdọ̀ la máa ti ṣe lágbára náà.
1: Àmì ẹ bá ń ṣàmì sàmì dáadáa
5: gbogbo wa lọ́ńdọ̀ la máa lọ.
1: Nǹkan
5: tí mo kàn fẹ́ sọ ni pé torí elétò ìlera lèmi náà nǹkan mo kàn fẹ́ sọ ni pé ká máa tọ́jú ara wa kò ń ṣe gbogbo ẹ̀ ní iṣẹ́ ẹlòmíì á kúrò nílé aago márùn-ún yóò wọlé aago mẹ́sàn-án kò tiẹ̀ ní fojú rọmọ rárá àwọn ọmọ wa máa ṣe bó ṣe wù wọ́n ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa náà ká dẹ̀ tọ́jú ara wa ọlọ́run á fún wa ṣe.
1: Àmì ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá gbogbo yín pátápátá ojú òní tì yín ọkàn yín ó balẹ̀ àsìkò yẹn ti ń lọ gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé ẹ̀ bá a ṣe ṣe yìí ẹ bá wa gbà á bẹ́ẹ̀ ẹ bá wa mánéjì ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ ẹ̀bùn tá a ti pe orúkọ wọn yẹn ẹ máa bọ̀ ní ọjọ́ mẹ́jọ kẹ́ ẹ wá gba ẹ̀bùn yín pẹ̀lú àṣẹ ọlọ́run ó ti wà ńlẹ̀ kì í ṣe pé àṣẹ máa wá káàkiri bákan náà gbogbo ẹ̀yin iléeṣẹ́ tẹ́ ẹ dúró ti wà pátápátá gbogbo yín la kí o ojú òní ti ẹ̀yin náà níbikíbi tí ẹ bá wà iná òní tán owó yín ìgbà míì tábà tún ṣe rú eléyìí ẹnìkan ṣàdúrà yẹn láàárọ̀ ó ní yóò da jù báyìí lọ èmi náà sì ṣe àmì adékúnlé kìlọ̀ Speak Louder on lorukọ temi engineer mi Sam Adilere ati awon iko re gbogbo won ni won wa ni ibi iwon ba nti onikaluku ti won ba fun wa eja fa yogba ṣugbọn emi na a nreti pe oni te se fun wa ni ore ori eto yi ni agbara Olorun bo ba le se bayi nisin dede to ba je pe ta ba bo sita na ni ko si nti o baje nbe Olorun yo ran yin lowo ya wa family de baba wa foyin si mommy wa reverend muda Taye Abiodun ya wa lady evangelist Bimbo awoko Jesu timi ti ele gbagbe ati baba wa honorable Abiodun Farun bi architect ni mo gbogbo yin ni akio ta ba ti ku lori eto wan digbo le ma gbo latenu baba wa Munachizu ti eyin na o tun ma fi ede Igbo ati Igbo te fi ma so oro okan gbogbo ani o bale o ile ta ba ko oni wo mo wa lori ni ase oba mi oke titi di ojo mejo ta pade lori akotun eto mo ki oga wa Ayo Emmanuel e seun ati gbogbo awon oga to ku patapata oju oni ti eyin na o inu yin o dun ayo yin o kun ile ta ba ko oni wo mo wa lori o o dabo e le fe pe mi 0705733952 in number yen 0705733952 Ise abẹ ni ise ile wa eni ko sise a ma jale. Auntie, I want to be a doctor when I grow up. Clap for her. Ole ayo fun mi o. Boye mi o ni sope. Bile alayo dan mi wo. Ope mi apoja burata. Mọ́lé aláyọ̀ fún mi o, bóyé mi ò ní sọpẹ́, filé aláyọ̀ dán mi wo, ọpẹ́ mi àpọ̀jàmúrata, èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé tara tí wọ́n.

0: ẹṣe tàbẹ̀wò ra rẹ̀ káṣe sẹ̀ṣọ̀n àti wàádìí káṣe dọ́kúmẹ̀ntì bíi sọ́ọ̀bẹ̀ bíldìn plan àbí sí ọ̀fọ̀ àti àgbẹ̀mẹ̀t tọ́ba wa ṣọ́gbó tágbẹ́ foundation tápo bíríkì àti
1: sìmẹ́ntì. Not just another radio station. Wells Radio.

0: 89.3 FM, your preferred wholesome radio. Efile Emayikuro Wells Radio 89.3 FM. Nibe gongon lewa.
1: Mokinyi ekasan iroyin lerefe la mu wa fun yin lati ikanni West Radio 89.3 FM. Temi tope Olawole ni oruko temi. Ijoba apapo se pade awon nkan pataki lori ise akanse opopona Eko si Calabar lati owo minister foro ise akanse iyin David Umaye ati awon mole asofe lara akitiyan lati dasi oro ayika ati agbara ni agbegbe na. Ijoba apapo ti pase fun awon ajo toro kan labe ile ise ibara eni soro lati fi ohun kan soro lori awon ilana to ni se pelu awon oju opo ayelujara. Emeni ti se minister fun ibara eni soro ati oro aje imero dokita Bosun ti jani lo pase yi ile asofin agba ti se kilo wipe orile ede Nigeria le se agbeyewo ibasepo pelu ile South Africa bi ideye si awon are ba fi le tesiwaju lori awon omo orile ede Nigeria. Gẹ́gẹ́ bí àwọn aṣòfin ti ṣe tako èsì ìkọlù sí àwọn orílẹ̀-èdè yìí àti okòwò wọn, eléyìí ló jẹyọ nínú ọ̀rọ̀ sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àwọn ènìyàn gúúsù ìpínlẹ̀ Cross Rivers, eyín sẹ́nẹ́tọ̀ Àsìkò Ẹ̀pẹ́yọ̀ǹgẹ̀ lẹ́ni tó pe àkíyèsí ilé sí gbèdéke 30 October 2026 tí wọ́n fún àwọn orílẹ̀-èdè yìí tó ń gbé nílẹ̀ South Africa. Olórí òṣìṣẹ́ fún ààrẹ eyín Fẹ́mi Gbàjàbíàmílà ti dínkòkò ìpẹ̀jọ́ ní bílíọ̀nù 10 náírà tako ọ̀gá àgbà fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ tí wọ́n tako eyín Adeniyi Adeyemi lórí ẹ̀sùn ìpànìyàn àti gbígbowó ẹ̀yìn. Nínú lẹ́tà tó wá láti ọwọ́ agbẹjọ́rò Gbàjàbíàmílà eyín Kẹ́mi Pierò níbẹ̀ ló ti fún Adeyemi ní wákàtí 72 láti yọ àwọn fọ́nrán onírúurú ẹ̀sìn eléyìí tó fi kàn. Ilẹ̀ Ghana ti kọ̀ láti tẹ́wọ́ gba àbẹ̀wò ààrẹ ilẹ̀ South Africa èyí ò sáré Ramaphosa látàrí ìkọlù sí àwọn àrè tó kojú àwọn ọmọ ilẹ̀ Ghana tó ń gbé nílẹ̀ South Africa. Èyí ló pin ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ tòní. Ẹ pàdé wa láago 8 AM òní lórí ìròyìn ilẹ̀ wa. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 09168932000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.

gàwo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, gàgbẹ́mágbẹ́.

Ẹ̀kalẹ́ ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé sétí gbọ́ yín fún ti àṣálẹ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kàǹgà àgbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàrin Avenue Olúyọlé Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ti jẹ́jẹ́ ṣíṣe irúfẹ́ iṣẹ́ ìdàgbàsókè tó wà ní olúlu ilẹ̀ wa sí tìbútòrò orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà mú ìdádúró dé bá àwọn òfin ojú òpó ayélujára tuntun. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ètò ààbò tó yè koro dá ẹgbẹ́ àwọn olùkọ́ lójú. Àjọ INEC ṣe àgbéjáde ojú òpó ayélujára fún ìforúkọsílẹ̀ àwọn olùdìbò fún ìgbà àkọ́kọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti jẹ́jẹ́ ṣíṣe irúfẹ́ iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ lọ́wọ́ ní olúlu ilẹ̀ wa ní tìbútòrò orílẹ̀-èdè yìí pẹ̀lú ìkéde wípé kò sí igun kankan lórílẹ̀-èdè Nàìjíríà tí ipa ìdàgbàsókè ètò ìṣèjọba rẹ̀ kì yóò dé. Ààrẹ ló sọ eléyìí di mímọ̀ nílùú Àbújá lónìí níbi ètò ìfilọ́lẹ̀ òpópónà tuntun N2 tó ṣe parí, eléyìí tó so agbègbè Central Business District pọ̀ mọ́ Wuse District, eléyìí tó wá láti ọwọ́ aláṣẹ olú ìlú ilẹ̀ wa. Lẹ́lẹ̀ tí ààrẹ ilé aṣòfin àgbà Godswill Akpabio ṣojú fún ni ààrẹ Tinubu sọ̀rọ̀ lórí ìfarajì ìṣèjọba rẹ̀ fún iṣẹ́ àwọn òpópónà, afárá, ojú irin àti àwọn nǹkan míì fún ìdàgbàsókè ọrọ̀ ajé àti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pàṣẹ mímú ìdádúró dé bá ìfìdímúlẹ̀ àwọn òfin tuntun lórí àwọn ojú òpó ayélujára, àwọn ojú ẹ̀rọ alàgàtà àti àwọn ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ọrọ̀ ajé orí ẹ̀rọ títí wọn yóò fi ṣe ojú òpó ìlànà àpapọ̀. Àṣẹ náà yìí ló jáde lónìí láti ẹnu mínísítà fẹ́tọ́ ìbáraẹnisọ̀rọ̀ àti ọrọ̀ ajé orí ẹ̀rọ ìyún Bọ̀sún Tìjáni lẹ́yìn ìpàdé pàtàkì pẹ̀lú àwọn adarí iléeṣẹ́ tó rí sí ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NCC àti àwọn míì tọ́rọ̀ kan. Tìjáni ṣàlàyé àwọn ìgbésẹ̀ tí yóò di gbígbé lórí ètò náà wípé kò ṣe ìdíwọ́ sí iṣẹ́ àwọn àjọ tọ́rọ̀ kan. Ó ṣe ìkéde ìdásílẹ̀ ìgbìmọ̀ alámòjútó nínú eléyìí tí a ti rí àwọn aṣojú látinú àjọ NCC, NITDA àti àjọ NDPC. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ìpàdé pàtàkì pẹ̀lú àwọn tọ́rọ̀ kan lórí òpópónà Èkó sí Kàlàbà látàrí àyẹ̀wò tí mínísítà fọ́rọ̀ iṣẹ́ àkànṣe ìyẹn David Umahi ṣe pẹ̀lú àwọn ọmọ ilé aṣòfin gẹ́gẹ́ bí ara akitiyan láti dá sí àwọn ọ̀rọ̀ àyíká àti ìgbélárugẹ ìdènà àgbàrá ní agbègbè náà. Lásìkò àyẹ̀wò ọ̀hún lónìí, ẹni mínísítà náà ti tako ọ̀rọ̀ wípé òpópónà ọ̀hún ni ló ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ omíyalé nípínlẹ̀ Èkó, wípé dídá ilẹ̀ sójú àgbàrá, dídí ojútò àti títàpá sí òfin àyíká ni ló ṣokùnfà rẹ̀. Bákan náà, ẹtí ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olu gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún gúngunlé àwọn iṣẹ́ ìdàgbàsókè tó lè ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí àti ìgbé ayé ọmọnìyàn. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ Èkó lẹ́yìn àbẹ̀wò mínísítà fọ́rọ̀ iṣẹ́ àkànṣe ọ̀hún ìyún David Umahi àti àwọn aṣòfin tó kù. Ilé aṣòfin àgbà ti pa ní dandan fún ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè láti tanáwádi làásìgbò ìkọlù sí àwọn àrè sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ South Africa. Kan dẹ̀ fi èsì ìṣọwọ́ láàrin ọ̀sẹ̀ méjì láti ṣe ìrànlọ́wọ́ ìfèsì sí ìjọba àpapọ̀. Eléyìí ló jẹyọ lẹ́yìn àbá tó wá láti ẹnu aṣojú gúúsù ìpínlẹ̀ Cross River
yon Senator Azuko Epeyonge nigbati awon asofin be igbese tako awon ikolu to ti gbemi opolopo omo orilede Nigeria ati okowo won eleyi lo jeyo lasiko ijoko ile loni nibe ina ti parowa si Are Bola Tinubu lati dena irepo pelu ile South Africa bi ikolu on ba fi le tesiwaju ninu iroyin mi to farape ile asofin agba ti tako opolopo ipe siso awon ile ise le to je ti ile South Africa di ti orilede yi ni ile yi ti ati ri ile ise MTN DSTV ninu ikolu si awon orilede Nigeria ipe ki ijoba gbianju lati dabobo awon orilede Nigeria to wa nile na Komisanna olopa ni ipinle Oyo Olugbenga Abibola ti jeje siseto iro lagbara eto abo ni awon ile eko giga jakijado ipinle yi gege bi egbe awon akeko lorilede yi ti amo sinas ti se pe fun ibasepo to gumo fun abo awon akeko ati awon ogba ile eko lasiko abewo akowe isuna iyun comrade John Alao pelu awon adari akeko mi si oluleise olopa ipinle Oyo nilu Ibadan nibe ni commissioner na ti sami idaniloju yi pelu alaye lori ifaraji ileise olopa lati se papo pelu egbe akeko fun igbogun ti egbe okokun idigunjale ijinigbe ati awon iwa odaran mi Ajo tori se eto edibo lorilede yi ti a mo si INEC ti se agbekale eto iforukosile fun ara eni oludibo loju opo ayelujara fun awon oludibo fun igba akoko gege bi ara kitiyan lati mu igbelaruge de bayi kopa awon araalu ninu eto edibo commissioner ajo na nipinle Nasarawa Mana Muhammad Abubakar Sadiq ni lo so eleyi di mimo loni ni lafia pẹ̀lú àlàyé wípé ojú òpó ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la tí ṣe ọjọ́ kẹjọ oṣù keje ó ṣàlàyé àwọn ìgbésẹ̀ tó gbọ́dọ̀ di gbígbé fún ìforúkọsílẹ̀ náà nígbàtí àwọn tó bá dẹ̀ nílò gbígba káàdì olùdìbò alálòpẹ́ míì gbọ́dọ̀ lọ sí ọ́fíìsì àjọ náà Eyi lopin iroyin lewa fun ti asale toni sugbon ka to ma lo egbo awon koko ta menuba le kan se awon wa se ti gbo yin pe Are Bola Tinubu ti jeje sise irufe ise idagba soke to nlo lowo ni olulu ile wa si ti butoro orilede yi pelu ikede wipe ko si igun kankan lorilede Nigeria ti pa ise idagba soke eto isejoba re ki yo de Atun menuba pe ijoba apapo ilede wa Nigeria ti pase mimu idaduro te ba ifidimule awon ofin tutun lori awon oju opo ayelujara awon oju ero alagata ati awon oro to ni se pelu oro aje ori ero titi won yo fi se oju opo ilana apapo Amuwa fun pe commissioner ileise olopa ipinle Oyo Olugbenga Abimbola ti jeje siseto iro lagbara eto abo ni awon ile eko giga jakijado ipinle yi gege bi egbe awon akeko lorilede yi ti amo sinas ti se pe fun ibasepo to gumo fun abo awon akeko ati awon ogba ile eko Amuwa fun yin pe ajo to ri se eto edibo lorilede yi ti amo si INEC ti se agbekale eto iforukosile fun ara eni oludibo loju opo ayelujara fun awon oludibo fun igba akoko gege bi ara kitiyan lati mu igbelaruge de ba ikopa awon araalu ninu eto edibo akojopo ati atuto iroyin te gbo yin lo wa lati owo Kemisola Williams ele ma gbo wa ni awon oju opo ibanidore wa gbogbo at West Radio 893 Ẹtú lè máa gbọ́ wa ní ojú òpó Facebook, West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com.
eleko si yara iroyin wa lori ero ipe abi loju opo WhatsApp loju opo 091 6893 2000 0916893 2000 temi tope olawole ni oruko temi e seun te n gbo wa olorun yo bukun yin ora yo lasun.

0: not just another radio station. Wells Radio, 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
1: Tired of listening to the same old content? Tune in to Wells Radio, 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Iná bara ó ta òjò pa mí, ó ka yọ́ lálá ọ̀rọ̀ rìngìrì bọ́ lulẹ̀ fún wa ara wa. Tètè jáwọ́ ìwà tí ò dáa, kò jáwọ́ ń bẹ̀. Bọ́mọdé bá rí anínní, bàgbà bá rí anínní. Wọ̀túnwòsì gbágbédé méjì yọ fọ́fọ́. Tètè jáwọ́. Ètòkè ètòkà tí ó mọ lálẹ̀ ká. Níkàn ni West Radio 89.3 FM. Ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday, láago mẹ́wàá àbọ̀ alẹ́ di aago méjìlá òru. Ìpàdé dọjọ́ Tuesday pẹ̀lú àdìgún òbẹ̀rù abí gbogbo ara kìkì ìjà. Jákan sòkan pàkárí ka dire ètò bí ẹni dirogun mi. Sanitizer, tètè jáwọ́ fún ìkéde tàbí ìpolówó ọjà bẹ́ẹ̀ fẹ́ fọ̀rọ̀ tó àdìgún létí 08086197436 08086197436. Tètè jáwọ́ ìwà tí ò dáa ni kátà gbọ́ta pàyà ìtì ò dáa ni.
3: Akola wole loko mi je o olotu omo adabanija omo eni ija oba ti pere lokunrin omo sasa loje omo wa mumi wa mumi enti mo fi mo ye wado lo npe tu omo gbon sasara olubi ela mo ko hun ogbodo je yega atewe atagba omode ilokunrin lobirin oyun nu asedi e mo gbo West Radio 89.3 FM. Akola wole loko mi je o olotu omo adabanija
4: 89.3 FM kan da goma pe
5: kan ka wo ni gugu aye nda kirikiri ti won pon yi. West Radio 89.3 FM kan da agbemagbe.

0: Jẹ́ kí ògo rẹ kí ó jọba, kí ìmọ̀ rẹ kí ó jọba, kí ààyè rẹ kí ó jọba. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Wàláwí yásmùkà mínà náàs. Wàláwí yásmùkà mínà náàs. Wàláwí yásmùkà mínà náàs. Ìdí Nàzírátà Mùsùtàkìm. Ìdí Nàzírátà Mùsùtàkìm. Ìdí Nàzírátà Mùsùtàkìm. Ǹjẹ́ ìwọ ni ọkàn mi? Ìwọ ni agbára mi? Ìwọ ni ọ̀gá ògo mi? Bí a bá wá rí irú ẹni bẹ́ẹ̀, àbí ẹni tó jẹ́ pé ó ń wá ẹ̀mí mi, ó ń wá ìṣubú mi, jẹ́ kí agbára rẹ kí ó jọba lórí ẹ̀. Àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjàjá kẹsùnkún pàkan ríka adire ètò bí ẹni dire ogun Mr. Sanitizer. A ṣàlàyé fún kò fẹ́ gbọ́ kí kò fẹ́ gbó lè bá àgbà, a sọ fún kò fẹ́ gbà kí kò fẹ́ gbó lè bá àgbà. Nínú gbígbọ́ gbígbà ni ó padà sẹ́yìn láǹfààní. Àdìgún òbẹ̀rù. Ẹ bá ń pọ̀ bá ẹ bá ń pèjè òye. Ẹ bá ń pọkùnrin, ẹ bá ń pobìnrin. Ẹ bá ń pè wọ́n. Ẹ jẹ́ kọkùnrin kó jókòó, kóbìnrin náà jókòó. Torí àdìgún òbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà. Ètò tá ń pè ní ètò tètè jáwọ́ yìí. Ètò tí ń kọ sálára tí ń kọ sájero ní tantan ni. Ètò tó jẹ́ pé yóò ṣàlàyé àwọn ọ̀nà tó lè gbà, àwọn ìrìn tó lè rìn, àwọn ibi tó lè jẹ́ sí, àwọn èèyàn tó lè bá sọ̀rọ̀ tó jẹ́ wípé àtàárọ̀ àtọ̀sán ayé tiwọn ni wọ́n fi ń tàfàlà. Iṣẹ́ ni wọ́n rò páwọn ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń polúkú musu láwọn agbègbè kan ni. Àdìgún òbẹ̀rù lorúkọ atọ́kùn. Ètò gangan ni tètè jáwọ́. Níkànnì tá a wà yìí, West, West Radio 89.3 FM. Kí làwọn tá a fẹ́ mọ̀ sí ńbẹ̀? Ètò ni. Ẹyin èèyàn tó jẹ́ pé àjọmọ̀ ṣe, àjọmọ̀ ọkọ̀ wọ̀rìn ṣètò yìí. Àkọ́kọ́, ẹyin àjọ NDLA ǹdẹ́là. Ẹ̀kejì, ẹ̀yin àjọ DSS. Ẹ̀kẹta, ẹ̀yin uniform man káàkiri. Lára àwọn uniform man, àdìgún òbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà láti rí ẹ̀yin tẹ́jọ́ ọlọ́dẹ ìbílẹ̀. Àdìgún, láti rí ọlọ́dẹ ìbílẹ̀. Lára ẹ̀yin ọlọ́dẹ ìbílẹ̀ ni làwọn àmọ̀tẹ́kùn wà. Àdìgún, lára àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lẹ́yìn fíjì ẹ̀ní wà. Lára àwọn ọlọ́dẹ ìbílẹ̀ làwọn OPC wà. Àwọn òwò tún ni. Àwọn òwò ni. Àdìgún òbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà ojú lálákàn fi sọ́rí. Bọ́ ọmọ bá fẹ́ yàpá ńlé, ó níbi àmọ́ gbé sí. Ó nọ̀nà tá a mọ́ gbé gbà. Ó ní rìn tá a mọ́ rìn mọ́.
1: Ẹ bá kọ̀ tẹ́ bá sọ pé ẹni ìjà owó àdìgún òbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà wa kó sọ fún mi wípé ọmọ tó níyà wọn ò lè sun ni, ó náà ní fojú korun.
0: Kò ní fojú korun. Kíra kíta kíta kíra. Tọ́pọ̀lọpọ̀ ń bá kiri, ẹ lọ bèrè. Lọ́dọ̀ àwọn tó jẹ́ kó ti lo ẹ̀wọ̀n, ó ti dé. Wọ́n lè báláàsì, ṣé báláàsì wà bẹ́ẹ̀ ni? Báwo ló ṣe máa.
1: Who say no government? Ta ló sọ pé ò sí ìjọba? Ìjọba mú ni mógùn.
0: Bí o bá ní òní, wọ́n á mú ẹ, wọ́n á mú n tó gbójúlé gẹ́gẹ́ bí ògùn. Àyàfi kó o mọ̀ tọwọ́ bọ sọ ọ̀lọ̀, kó o mọ̀ ṣèṣekúṣe. Àdìgún, bó ṣe jẹ́ pé àwọn ọlọ́pàá lọ̀rẹ́ mi, ẹ gbọ́ mi o. Àwọn ọlọ́pàá lọ̀rẹ́ mi. Ẹ̀yin ẹ̀ṣọ́ aláàbò lọ̀rẹ́ mi. Ẹ̀yin tó jẹ́ pé àjọ ṣètò ijù. Ẹ̀yin gangan tèmi. Bí mo ṣe dá a tó náà mo burú sí o. Èmi ò ní fasọ̀bù kàmọ́ra, ẹ ń bá fasọ̀bù kàmọ́ra. Àdìgún òbẹ̀rù ní kẹ́ẹ̀pè lólè, ní kẹ́ẹ̀pè lé ní sẹ́ẹ̀bì.
1: Ẹ̀yin balẹ̀ tẹ wà lágbègbè yìí.
0: Ẹ̀yin mọ́gàdí mọ́gàdí tẹ wà ń bàdàn.
2: ẹyin tẹ wa kaakiri ajo se le to yo lagbegbe yin ni agbegbe yin
1: to ba ti ri ale ni 77
2: bi o ti e ti dori ato bi o ti dori koko etoto ni
1: mo ka ya be ni
2: won ma da riboribo ribaribo bale bale o le lase ko le lase lori awon to je bale bo se je pe awon eyin bale eyin le ni community justice lowo eyin le lase lati fowo si ko ofin pe awon eso alabo
1: oye e arrest e e arrest e
2: emu ani emu adi go beru agbogbo ara kikeja loko loko gba inufu ayafu ni bale lawon oloye mi ni won fi rin tori wipe lagbegbe won won tun se adi go beru agbogbo ara kikeja
1: emi ata won mo ko mo mo sadugo laro sadugo lofu omo ku ni ta iya ogbo nle
2: awon omo ti won ti sori ta di sokubo to je pe be na ti gba toro kobo
1: eyin eso alabo eyin olopa mi o je pe eyin ti wo wi pe alaye asa adajo adajo eyin
2: emi ati yin ati tese bo sokoto kana sugbe ta e ba se dada ore ni wa o adigun ore ni wa to ba je pe emu gugu e ni rorun mo ki eyin area commander ni awon command
1: papa julo state command
2: ka kiri mo ki ekuse eyin so alabo to je pe ti so junction by junction
1: if you checking point here eyin ti so be di central bank
2: so ku won teyin gba nbe e ti so do wo so
1: alaye o ti ye iwe e pe iwe o pe ogbe ni fun alowo
2: e wa so driver mi e so driver e so dedun arinle
1: oh
2: e so driver dedun arinle leri wi pe tori pe yo fun yin lowo on go wa lo to lenu won
1: boya leyin mo
2: boya le mo lorilede yi ni orilede yi awon ke wa to je pe won ko awon omo kekeke won ba ye awon omo yen je labenu ti o deda idire o ona ti won fi n ba ye won jere igba te eyan ba nu da school mi le to so pe school ni school lo pe o egbo mi o
1: kini won ko nbe
2: ah
1: igboye ta pepepepepepepe alaye o ta pepe
2: ereda nu lagboka ereda itun ko omo oni imukumu
1: iwo lo mo ti e itun gbe kale ni ko mo oya ibiri alaye o ti ye awa gagari aware aware iya yawu aware baba yawu
2: mama tienta baba tienta tori titi e o bata fun re ri funra funra lare ni ereda omo n paro inu endo so omo pe a ki fi owo ekun raje rin ni owo ekun bo lo se fe fi raje rin ko se re nbe adigo beru agbogbo ara kikija kini yen ti nja meje o ti nja meje
1: o ti nja meje
2: adigo beru agbogbo ara kikija ja kan so kan pa kan ri ka dire tu bi eni dire ogun Mr. Sanitizer asalaye fun ko fe gbo ki ko fe gbo le ba gbo aso fun ko fe gba ki ko fe gbo le ba gba ninu gbigbo gbigba ni o pada seyin lanfani adigun e ba npe won àwọn ọmọ kò fẹ́ gbọ́rọ̀ àwọn ọmọ tó wà junction by junction ẹ̀yin ọmọ sàdúgbò lárùn sàdúgbò ló fò tó jẹ́ pé yìn wà lápàtà ṣọ́alẹ̀ aláyé ọlọ́rọ̀ orí ẹ̀ wà bẹ́ẹ̀ tẹ̀mí mọ́lẹ̀ ò kọjá bàbá ò ló dọ́ọ̀lì tó jẹ́ pé àṣàkáṣà lẹ́yìn dáǹtí àdìgbò bẹ̀rù ẹ bá ń gbé rédíò fún ọ ẹ bá ń sọ fún ọ pé ẹ bá ń sọ fún ọ pé tó kẹrè tètè jáwọ tí kì í lọ wà bàjẹ́ fún ni ẹ gbọ́ mi o ṣùgbọ́n tó o bá ṣe dáadáa fúra lára ẹ náà nìwọ náà rí lọ́dọ̀ ara rẹ. Ọ̀rọ̀ sí tì mí talẹ́ yìí torí tá a bá rí ìrà àpáni bá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò kọ ẹjẹ́ á fúra wa ní nǹkan kan kẹ́ ẹ fi mọ̀ wípé nǹkan ti ń bàjẹ́ ọjọ́ tètò yìí ti ẹ̀ bẹ̀rẹ̀ gan ó yé mi inú mi dẹ̀dùn ìdí ni pé òní tó jẹ́ ọjọ́ keje nínú oṣù keje àwọn ọmọ sàdúgbò lárùn sàdúgbò ló fò kan àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àdìgbò bẹ̀rù wọ́n ti pàtìsì wọ́n fẹ́ initiate àwọn ọmọ kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ wọ́n fẹ́ initiate àwọn ọmọ kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ wọ́n fẹ́ fi nǹkan sàwọn ọmọ ọlọ́mọ ìyá àwọn tactics kan wà tó jẹ́ pé àwọn ọmọ sàdúgbò lánàá sàdúgbò lófò wọn máa ń lò láti fi ní ṣètò ọmọ ọmọ tó bá ti rí pé eléyìí ìyá ẹ̀tọ́ bàbá ẹ̀tọ́ wọn á wá fẹ́ mú mọ́ra àdìgbò bẹ̀rù wa gbogbo ara kìkì jà wọn á fẹ́ mú mọ́ra lẹ́yìn tí wọ́n fẹ́ mú mọ́ra mímú tí wọ́n mú yẹn ó ti yí ẹ wọ́n ń gbà lára ẹ ni o. Wọ́n ń gba ire tó wà lára ẹ̀ wọ́n ń sọdẹ níbi ìyá ọ̀rọ̀ títì mi talẹ̀ yìí ni mo pè ní 77 77 sẹ́sẹ̀ ni àdìgún sí ẹ̀sẹ̀ ni kò tó di wípé oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà oṣù keje oṣù kìíní ó ní ọjọ́ kìíní tiẹ̀ oṣù kejì ó ní ọjọ́ kejì tiẹ̀ oṣù kẹta ó lọ́jọ́ kẹta tiẹ̀ oṣù kẹrin ó lọ́jọ́ kẹrin tiẹ̀ oṣù karùn ó lọ́jọ́ karùn oṣù kẹfà ó lọ́jọ́ kẹfà oṣù keje rè ó náà wá lọ́jọ́ keje kí lóde tó já gbé nù bẹ̀ lẹ́yìn ọmọ aláàké gbà kékeré. Àwọn ká ti máa rí pé máa ń tọwọ́ ń pè ládìgò yìí ó dẹ̀ ń tẹná mọ́ wa lára. Mo fẹ́ tẹ̀mọ́ la. Àwọn ọmọ tó ń tọwọ́ wọn bọ́ sọ̀lọ̀ yìí àwọn ọmọ yìí ó yẹ ká wúlò fẹ́ bí wọn. Sọmọ sọmọ torí tó bá wúlò fẹ́ bí wọn àdìgò bẹ̀rù ìníwọ̀ gò fi gbádùn. 77 kí lè ròyìn ṣé bí ìyá kan ló bí yín bàbá kan ló sì bí yín ìyá dẹ̀ jẹ́ sẹ́yìn lójú ìgbà kan ni wọ́n bí yín bíbí tí wọ́n bí yín èrò ìyá àtèrò bàbá nípò ń fẹ́ jẹ èrè ọmọ ìjọ tí wọ́n bá ti iníṣẹ́ tí yín sẹ́gbẹ́ burúkú ẹgbẹ́ òkùnkùn àdìgò bẹ̀rù ìjọ yẹn lẹ ti gbọ́jọ́ kú o gbọ́ mi ìjọ yẹn lọmọ tí wọ́n bá iníṣẹ́ tí ló ti gbọ́jọ́ kú torí kò sẹ́rẹ̀ nú ẹ̀ kò sẹ́rẹ̀ bẹ́ẹ̀ èrè wo ló wà bẹ́ẹ̀ àwọn àgbà máa ń sọ pé èrè wo ló wà nù lágbó kà kò sẹ́rẹ̀ bẹ́ẹ̀ àdìgò bẹ̀rù wa gbogbo ara kìkì ìjà ṣé bó yẹ kó o ṣe fún yẹ
3: ko se fun baba eje ni to ba se fun awon mejeji idunu adebawo na iwo na ori pe
1: yes abi lati mu e lo amu e ku la be akata ye
3: boya won ti wa n gbo mi lale gboro kan bo fe so fun o ka ti e wa so pe won yi ni se te lale tan ti won fi ni se te o dola awon yoku e lo pa yan tori won ni se meji ise bi na na ma se won ni se meji ah ise bi ni owo palaba yin wa segi won mu wo to mo wo to mese
1: o de se se joy lana ni o se se joy lana 77 alaye o wa kawo oke o kawo oke
3: leye to kawo oke sawon yen fe gbo ni se bi se wo lo pa yan sugbon won ti pada mu wo
1: wa je jurogi
3: wa je ojurogi
1: oh
3: iru re ko mowo ko mese ma gbo mi o won ti towo elomi ibo solo ti o mo pe won ti towo nbo solo
1: 77
3: won ma nwa gege bi eni pe won jiyin rere
1: oni won wa kiri
3: abegbo oni won wa kiri kini won wa won fe jere oka awon eyan sinu sebi

0: Hello, Emma, Kale.
1: Mr.
0: Rigo. Kale, sir.
1: Emi na mo pele kan yen te ni ka ko sori laye o yo.
0: Beni.
1: Te ri to te se yi e to la gbara ni. Mo sabe akan fun le kan to pe Olorun aye o ni mu ilu.
0: Ase wa.
1: O si ni gbe mi lateyin.
0: Ase o, ase ami Edumare.
1: Ah, ti eniti ta lati wa ri ni atbo ti emi wa.
0: Beni.
1: Inje ke ma gbo.
0: Beni.
1: Sabe aso.
0: Beni.
1: Ah, don't worry. Olorun mo fun ise.
0: Ami o.
1: O ya ta won to ba won na ba wa tun wa gbe ise pelu ku yo dapo. Iwa ba je yen ma o ma wo le finally. Awon jo ba wa na awon na se die nu e. Ana mu. Won fin.
0: Won lo pa te
1: so ro won ye. Won fin. Eh, won te tun wa na pa. Ti won lagbara ju pa won omo kekeke yen. Awa man ta won fi se je fi se ti won
0: ba mi
1: so
0: asiri se tan to fe tu ni
1: beni
0: asiri se tan to fe tu ni emi o ki fa so bo ka mara
1: bo se ko ni
0: o ni o je nlore ni ipinle eko to je pe ipinle eko ni mo tin se to ibo jawo nbe lo nje nbe sen gbo mi to fi han wipe opolopo awon eyan lo testify pe awon fe ko wa badan awon fe ati de badan bayi
1: o beta
0: ati de badan bayi
1: ma pe ni ati aso ti be se wi
0: beni e ja soro labi aso
1: e ga ti o ti so wono won da
0: e seun
1: thank you adamo
0: eni to ba si fu wa loro to je po o fejo kesun ko si n to kan pelu wa o igbese lagbe tori awa gan ma se findings a ma se wadi ti wa ka to gboro ori afefe oni adi go beru agbogbara kikija en to ni ilu oto ilu oda oni kako ni oni kako o Baba Isa Adua kan. Orile de Nigeria. Adua yin awala ni. Se wan ti gberu ala te yin sa. Ibere ni o. Se wan ti gberu ala te yin. Koda. Hello.
2: Hello.
0: Hello. Hello, Emakale.
2: Ekwa sa leo. Ekwa eto.
0: Olo lontu sa.
2: Ẹkún iṣẹ́ takuntakun iṣẹ́ ìgbìlì dìtẹ́ǹṣì ọlọ́run àgbà fún yẹn.
0: Àmì.
2: Ẹni ká ṣe pé o.
0: Àmì.
2: Ilẹ̀ bá ṣe ń lò á máa dùn.
0: Àmì o.
2: Ètò tó lágbára ètò gidi lẹ́ ń ṣe.
0: Ọlọ́run ló lágbára jù.
2: Ọlọ́run àdẹ́gbà fún wa ìlú ìyàdá
0: àmì.
2: Mo fẹ́ pé àkíyèsí ń fi ibì kan ní àpáta.
0: Àpáta.
2: Tó fẹ́ àbójútó.
0: Ẹja se bayi lẹyin eto e pe mi
2: okay
0: won tun number mi pe e dakun eja soro lori 77 ti won fi n para won lara yi
2: seri omo ina
0: ko
2: le ma wo na
0: omo na o le ma wo na
2: ko le ma wo na
0: oro to ni tumo ni
2: ko ti be se le se bolo
0: ti o ni rugbe
2: Àwọn ọmọ táà ń wí, wọ́n ti fi ẹni wọn jì fún kú. Ọlọ́ọ̀nù kan ló lè ṣàánú ìlú. Eré tó wá ya ni lẹ́nu jẹ́ pé kìí ṣe gbogbo òbí lọ́mọ pọ̀ mọ́ ń tiwọ́ bọ́nú ṣọ̀nà tán tí ọwọ́ ara wọn bọ̀.
0: Ìtanijí làwọn náà fẹ́ ṣe fún wọn. A fẹ́ ṣètanijí fún wọn kán lè mọ̀ pé iná ti ń jó àwọn lábẹ́ aṣọ o.
2: Bẹ́ẹ̀ni, lórí ẹ̀mí tán fi ń ṣòfò lórí ọjọ́ tí ò ní túmọ̀ yìí. Ọlọ́run kan ló yẹ. Ọlọ́run ṣàánú níbi.
0: Ẹ ṣeun.
2: Ẹ ṣe àdúpẹ́.
0: Ẹ ṣeun.
2: Máa gbé lẹ́yìn ètò.
0: Ẹ ṣeun.
2: Ẹ jọ ẹ tó padà fún mi àwọn òkúta.
0: Àpè nọ́mbà. Ẹ ṣeun o. Ẹ ṣeun. Ẹ dákun àdìgún òbẹ̀rù. Mo sọ̀rọ̀ kẹlẹ́ kan. Mo ní ẹnìkan. Soso kò lè dálù ìtò. Ẹlòmíì ti ta gbogbo. ilẹ̀ family ẹ̀. Ẹlòmíì, ó ti sọ àwọn ẹbí mi sí kolobo. Àwọn ọmọ ẹ̀ wọn lè rí 20 ogún kankan wọn lè rí jẹ. Àdìgò bẹ̀rù lórí ètò tètè jáwọ́. Bó o bá kọ̀ tó jáwọ́, rántí pé lọ́jọ́ kan, èèyàn máa jásẹ̀. Àbí, ìgbà tó kó ọmọ ọlọ́mọ sínú ilé tó jẹ́ pé òun kọ́ wọn ní gbó mímu. Òun kọ́ wọn ní Kolos. Òun kọ́ wọn ní Loud. Òun kọ́ wọn ní Ice. Àdìgún bẹ̀rù, àbí gbogbo ara kìkì ìjà.

0: ìyá mi sì ń wò pé nàláì láìpẹ́ yóò padà di nà true so ń gbọ́ mi torí bí ere ọmọ mi ti dìdàkudà sábẹ́ ilé ẹ sì rò pé gidi ni ó ṣe yàwú lẹ́yìn ń pè tẹ́ ẹ mọ̀ wípé ó ti pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lọ jìnà ilé tá a fi tọ́mọ ni ìrìnì padà wò ìrìnì ò wò ìyẹn ilé tá a fi tọ́mọ àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjà ẹ̀yin baálẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ ti dẹ́rù báyìí àwọn ọmọ sọ́ta àwọn ọmọ sàdúgbò lárùn sàdúgbò ló fò tí wọ́n ti dẹ́rù báyìí ẹlòmíì wọ́n ti gba ìkòdí rẹ̀ ibi àfin baálẹ̀ gọ̀bí wọ́n ti gbà lọ́wọ́ wọn baálẹ̀ rẹ̀ kò lẹ́nu kò lè sọ̀rọ̀ bá a sọ pé àní wí àwì o ó ní mo fi sọ pé àtọlọ́pàá àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò tí ìwà rẹ̀ ò bá dáa àdìgún òbẹ̀rù tí ìwà ẹ̀ ò bá ti dáa ọ̀tá ló jẹ́ sí mi o ṣùgbọ́n kò lè bá àdí ọ̀rẹ́ mi àfi kó o jáwọ́ nú iṣẹ́ ẹbí tó ń ṣe kó o yá tètè jáwọ́ tó o bá ti jáwọ́ ń bẹ̀ ìwọ góòrì pé ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ yìí ẹ̀yin tẹ́ ẹsẹ̀sẹ̀ ń gbé ètò tètè jáwọ́ lónìí kẹ́ni kó sọ fẹ́nìkan wípé báyìí àwọn ò kí fasọ́bù kàmẹ́ra o àdìgún òbẹ̀rù ẹ bá ń gbọ́ ńgó làákọ̀ ọmọ olórí bó o bá ṣiṣẹ́ bí orúkọ ẹ ó bọ̀ atẹ́gùn bó o bá ṣiṣẹ́ ẹ̀ka 247 làdìgún fi wà ń ta 247 láàrin yín mo wà èmi àti yín lájọ wà nípẹ̀pẹ̀ ó ti yé yín tó fi hàn wípé bẹ́ẹ̀ bá wù tẹ́ ẹ bá wù wá ta ni ó mú mi who say no government ìjọba tí gba létí gboko lọ́wọ́ ẹni kó lè bá yé yín bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ẹ̀nẹ́ẹ̀ ní jáwọ́ ó yẹ kẹ́ ẹ rántí nkankan o ìdíre o ẹran ti wípé àwọn tí wọ́n ti mọ kéré máa ń jẹ́ yìí wọ́n níyàwó o wọ́n bímọ o ṣùgbọ́n tá bá padà dé wọn kì í nọ́mà mọ́ o wọn kì í nọ́mà ìwọ gan le practice ẹ kan lọ sí station kó o ní kẹ́tì ọmẹyìn gátà fódìdì ọjọ́ mẹ́ta kó wowó èèyàn bọ́ yáwó ó sẹ́ni yẹn dẹni ìyá ó sọ́ dẹni yẹyẹ lójú àwọn tó ti yáwó ó ti mú oore sú sí àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjà àwọn bus stop kan wà tó jẹ́ pé tó bá ti dalẹ̀ ó dàbí pé kinní yẹn ti ń rìn mí tó jẹ́ pé nídi láti máa yẹra yín wò kẹ́ ẹ tó wọ mọ́tò ń bẹ̀ o ẹ nílò láti máa yẹra yín wò lẹ́yìn tẹ́ ẹ bá yẹra yín wò ẹ wà wo ohun tó lọ ń bẹ̀ sóyé 0916 893 0916 893 1000 Unlef Idaseto yi. Bye. Tabi 0915 3334893 Hello. Hello. Eto mare o.
1: Aku gbiyanju.
0: Igbiyanju re.
1: Won ma ba wa so ni o.
0: Ami a se edumare.
1: Mo te je wi pe eti te se eto o lagara de o de le die.
0: Ko si to le pelu Olorun.
1: Ilu watawa o ti baje dadi. Wallahi o ti baje.
0: Ko ma ba baje tan na ni.
1: Koda awon ti awon te npe fun won mo muju to awon gan ni baje ni won o prison boss bajima bi dale
0: be ni
1: nipa tajima bi wa ni sakoso o fe ma si le go ti won fe ma nse kan ti lo ngba owo
0: asiko ti to bayi e mo pe tele idi won wanta a fe di won jade ni isin ati setan mo na ni sebo a ni si asobo ika aye awon omo kekeke ti n baje labenu awon omo 13 years 14 years ona wada ta fi le tun se ore a ni joda keni o a ni joda keni
1: oro tawun se awon ten so yen
0: be ni
1: mo nbo lo se ti mo ogbon ta tun da go di ogbon ta tun fi nda o
0: oya
1: mo nbo okada ni mo ngun mo wa gbe omo kan lati sajo ki bola yan lo ki ado ba se wa nlo awon boy kan wa lori okada o gbe nikan o wa sare tele wa nda wa duro so mo wa so boy ti mo gbe pe so mo ni olohun o mo so ka to o sa pada ba wa o wa ni debi won lohun baba ni a mo ni mo ti file ko so me o de lohun me so kini omo san tin park so pe kin duro ka gbon to be so lo ba ni Cortis ni ko ma ba nuhun se Cortis oni Cortis ni e
0: mo
1: se Cortis
0: o to ni
1: o
0: so ba ti fe solo ni
1: ehe lo ba ni awon tin so yin awon de nda ma mu yin awon ma ko ti pe yan ni ki nu awon so ko ti pe awon de tin so bo ta ba ti ba yin pade ba awon ma ma pa yin ni awon ma
0: la abi bo le pe
1: be ni o ke bola ni ki ma pa lo fun yin o gba tandi to mo le sowo o gba ago to mo yen le sowo o gba this camp no yet the auto da fun yo mo yen o ni 77 o mo ni ko 77 be nkan kan ka to bi ka to fo bo ti gori okada ku ami o ni atele wa baba wa live bo si mo gbe lo ni ye o gba fun o gba fun yo mo yen o gba gowe o gba band to o de gba face cap we ka to la de sale be amo bi ko ya si mo o mo si bo tun ni
0: ni oke bola
1: wallahi lo ke bola
0: to fi yan wi pe
1: oke bola
0: won ma prepare 77 tori 12 mo wa na ma rin initiate won
1: eh so bo se gba fun e o ni 77 o ma ni ko 77 won tun baba nbe nko ohun ma o don wa nbi ohun ma pe danu ni ka so o ma ko se gba fun lo o sa pa ko se gba gun nko mo yen lo ni ye so ko se nse ngbo wo tan se ka kiri ni ye so olorun o ko ja gule la yo ko tun baba wa so e ta o na ma sha la la ku wa ta ila
0: ila ila ila azim ese baba A jo se ni leyin eto e pe mi e ja soro dada.
1: E seun.
0: Eyin mi o fe soro itele ni. Mi o fe so ni. Awon tactics kan wa ti won lo. Awon ona kan wa to je pe won tun fi initiate eyan. Hello.
2: E ka le o.
0: A need the keda ko yin a need o ko yin
2: eh awon o pa gbo na ni won da lu re ba a mo ji to won ji ba to ba won ji ba to tu ise o
0: lati en ta ma se ni wi pe lẹyin eto ibi teyin ba mo to je pe mo a wa wo be a wo wa be a lo fe loju fun won be
2: okay e ga gbadun o lan to kan do wo ile ga gbadun
0: ko si wala
2: kan do e se
0: oto ni tan ba kiri oto ni tan ba fa se tori pe nri olando gbo lori eto tete jawo oni se pelu crime be yan ba wuwa baje iwa bi kan lori eto ile ti gbo wo e gbo lori eto iwa kiwa to ba wu to wo wi pe boya won ri e won ri e iro ni o iro ni won ri e hello
3: hello hello jawo nbe
0: e kale sa
3: ko jawe sala si ani
0: adupe folohun
3: a gboro daruko wa
0: e moda
3: e ti wa ni to tete
0: eyin ti gbori ni
3: daada se mo pe swaga nuru ni ka wash
0: iwa swaga te ti e dako lo woro ni ka wash te e dako yi o lo je mo pe ti wa pelu wa ti pe
3: Àwọn tó bẹ́ ẹ̀dà sọ́wà tó máa ṣe dáadáa ni ṣé irú ẹ̀ ní ọmọ wọ́rọ̀ àwọn ọmọ ẹni ra pẹ̀sàpùnà ṣe báwọn kan ló ṣe látàmà di ti ní fẹ́yìn sí kò ní gọ́ọ̀sì ní lẹ́yìn fi níwé náà ni.
0: Ẹ ọmọ mi náà ló wà ń bẹ o níbẹ̀ yẹn.
3: Ẹ máa gbọ́ ẹ ní sùúrù láàrin wọn jáwọ́ ńbẹ. Ta ni o mo ta ma gbara go mewa awa abago mefa katela ma gbo
0: ko baba imo mi e mo eto yi
3: mo mi to mo tun dai ta a ti jiwa mo le teri a jiwa lo sugi
0: be ni be ti e so pe mo le te e wo
3: ko ti so
0: Eje a tun wa fo Ibadan na mo. Ba se gbiyanju Lekoo yi.
3: Hello sir.
0: Mo n bo yin.
3: Se ri Ibadan te fe fo mo ni wa tun ta. Se ri se ke mo n ba wa lati ko dani ni. Am lati ni fo dani. Mo se n ba yin so le. Mo fo do kekere mo nlo ibi ke. Se ni ko lo fo mi ni.
0: Olohun o.
3: To si be ni kokun
0: ko si wala
3: ana le ba mi se ni ko si olo ama ran yi o ma
0: ami ami o ami e se un e se gasa
3: ayo e tra e gbe ju aye so gba yen
0: laye awon modanwo awon eso alaabo modanwo
3: aba yi gbagbe laye
0: Ọlọ́run ni fi wa lẹ.
3: Ọlá kò bo jẹ́ náwó náwó ni. Ọlá kò bo jẹ́ náwó náwó ni. Màá fi ṣe fíìmù kékeré.
0: Ko si wala e fokan bale
3: ko
0: gbe ko gba gbo ti kan kan kan yin kini kan kan ka ti wa won fa Olorun ni fi tori loju awon kan tori pa sese vere loni eje joko e ma gbo funra eri ni o mo wa saye abija la fe so ni abi aye laila small mercy lorile gamu adi pada mu won mu iyan small mercy adi go beru agbogbara kikija jaka so kan pakari ka dire to bi eni dirogun o wu mi ki n gba ko kan si ko eyo kan edakun won ma so oro kan won ni awon omo toju omo sadugbo larun sadugbo lofo lepinle oyo ni won n lo da ikoru e ma jan so alenu mo awa ta ajo mo abadan sese ni pa ajo mo abadan ko sese nbe bi n ba si ranti to ba di jo mejo n o gbe wa omo kore ka wa kini ka sele ni joba abile oba femi owo de ti mo so yi omo kore ka wa nbe to je pe won pa omo abadan ni lo pera re o o ma jade nu gbogbo news ngba kan ba won banditi won wo ibi kan ti won pe ni okeoko legbe ofada nitosi mowe nigba kan awon banditi ko o awon kidnappers ni won fe kidnap o awon oyinbo to lo wa yanrin to lo ko yanrin lodo oyinbo ni won fe kidnap sugbon won ri won kidnap won pa soja won pa ye onikoko won pa manager won pa omo onile kan won wa pa omo kunrin ti mo so yi to jo mo abadan olamide loruko e adigo beru to ba di ojo mejo won fe loju dada hello